0: ti won iba enu enikan le fi nkan banu ki n fi sure fun yin bi ti jo sunday no se lo niyan enikan ni oro mama isa ti gbo ai gbo to iwo lo n to gbe engineer eje mama e ba fun mic ko mo so robo
1: yes
2: ama ninu pe baba mi emi na ra ile afu
1: e ra le
2: 300,000
1: nibo le ra si
2: ayegun
1: ayegun le ra si se were re
2: ben sir
1: bo le se tuwo jo
2: isi e mo mi mo rere rere mi mo
1: ise ise ki le sin se
2: mo rero mo baba mi na ni pe ka fi nkan mo nkan mo tun ta wara mo ta elubo mo sa ta gbogbo e inu ore na mo ti ra phone
1: bi je gbengbe
2: pe ile ko 30,000 ra phone emi na wa ra phone 190
1: nice car
0: ora phone 190 ora le 300,000 anything salabaru niyan a kan wa si church lofo a si wa niye ni gbowo eku ba se mo ni mo se fi omu so sun ni ki se ko lo dake sori oke ko mo gbadua emi mo nko yin beyan se ngbadua emi mo nko yin pe ke fi nkan mo o fi elubo mo o fi wara mo eyin na wo gbo nkan ki nkan to fi mo eh o tun fi ero o tun fi mo olufe pupo ru nkan bayi isin meji la se laaro yi o isin meji ni se toni ikan ni ago mejo abo bayi laaro yi elekeji o bere ni ago merin fun gbogbo awon tin lo bi ise bo se nsise da bo tun fi nkan mo bo ko le se se in ta danwo loni ati ojo sunday ni lo nwaju yi ejo soro tintin nitori time
1: won ni mo ra phone oni 190 mo ra le ah mama it is so million bo se ati je nwa digini
2: ni rorun ko si nkan ti mo fe je ti mi abi ti ba fe je loku
1: eje n pase mo di olorun elijah si o ki igba ko di olara sit down eni kan ni agiwa ni nbo nere wa mama yi o le mi bi ni omo wa source sunday ati wednesday ise ko lowo gbogbo bi to ma lo lati january osu kefa lawa yi elo lo ti wa kojo o be nkan re o o ni mo mero mo mo mu wara mo mo mu gbogbo e mo eyin na le ni a fi nkan mo o ni mi omo bi mo se tu 300 okoko ra le I mo bi mo se tu jo o tun ra phone oni 190 isi nje n to ba wu o ni n to ba wu afi ti n ba fe jeun se e wa mo wa church dada ni mama
2: ko si da ti ki wa
1: bon wa church o so do lo si wo lo mo to nse emi mo ni emi lo lo yan ti o pe mo se pastor
0: ya je mo se pastor re o le yo lo si a se bi ku abaru mo ba ye ki wa lo se church je npe giti mu ipade church se pade oloselu sa gbogbo bi e ba ti n gbo mi gbogbo enu mo le fi so ipade ataye ro ni wọ́n á yí ayé ẹ̀ kúrò lòdì wọ́n á bọ̀ yí sójú àwọn gbogbo tí n bá ti ní ọmọ ṣe wọ́n mọ̀ ṣe gbogbo èèyàn ní gbogbo ọmọ ọlọ́run pátápátá ni ó mọ̀ rí àánú jáde láàárọ̀ yìí ẹnìkan ní ẹ̀hán ní tí ò jẹ́ láìkì ẹ̀nu pé èèyàn fi í lẹ̀ kì í sọ̀yàn dogbo sí i ṣé bí mi mọ̀ ń kọ́ yí ìwọ tẹ̀lé mú ọrẹ mú 2000 mú 1000 mú ìdá mẹ́wàá mú jáde jẹ́ àwọn tó lọ́wọ́ sí gbogbo ẹ̀yìn tẹ́ ẹ bá gbọ́ mi láàrẹ màá mọ̀ bọ̀ yóò lè ti ọmọ ní ọtí mọ̀ ń gbọ́ràn account number church ni ó jẹ́ fún yín tó o bá sì ti da tán ẹ pàdé mi lórí facebook ọ̀dẹ́kùnlé epafra tàbí youtube ọ̀dẹ́kùnlé epafra tàbí tiktok ẹ ń bọ̀ wá bá mi láago mẹ́fà àbọ̀ láàrẹ tá a bá ti ṣèyẹn tán ò ní ọjọ́ àánú ayọ́lẹ̀ fún ṣọ́ọ̀ṣì ni 8:30 lákọ̀ọ́kọ́ pàdé ẹ̀yìn tẹ́ ẹ bá mọ̀ wá for service àwọn tí wọ́n bá lọ bí sí ó pàdé mi ní aago mẹ́rin lọ́sàn-án èmi náà lẹ́ bá ń bẹ iṣẹ́ tí wọ́n ní aṣe ò ní ọjọ́ ìwòsàn àti tú sílẹ̀ ni láti wo odù ni ẹ ti wọ mọ́tò báàgì ẹlẹ́fẹ́ sùn wẹ́ mà ẹ bèrè chọ́ọ̀chì ọlọ́run òjijì níbi gáràjì yẹn ẹnìkan ní ẹ̀mọ́ tí ì fún alákàǹtì nọ́mbà àkáǹtì nọ́mbà rèé fún gbogbo àwọn tí wọ́n bá fẹ́ san 19 66 36 38 73 19 66 9 1 9 66 36 38 73 Comfort Life Mission International Access Bank bí yín ọba sì wọlé ẹ lo eléyìí 2017 42.90.

0: Thursday lọ́sọ̀ ṣẹ̀lú wáyé nínú ìjọ Rise and Walk Gospel Assembly Prayer Garden number 23 Jagunmolu Street Church Bus Stop lẹ́yìn Dankara Spear Market Ìjayé Ojokoro Lagos. Ẹ pé ìránṣẹ́ Ọlọ́run Pastor Agbájé David torí ẹ̀rọ 08037200877 08037200877
1: Bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ ìgbà rẹ yóò yí padà sí rere.
2: Value, innovation, radio has never been this excited. This is Jordan 105.5 FM.
3: Your favorite tunes are just a click away.
4: You feel it?
3: Jordan FM. Listen now and turn up.
5: Ìlọrun máa ṣẹ́, ìrì àánú ó yá máa ṣẹ́, tí ojúmọ́ bá ti mọ́ ní ìrì máa ń ṣẹ́, ojúmọ́ ní mọ́ kiri ó máa ṣẹ́, àṣẹ olúwa ni, gbogbo ìyẹn sún bí, àkókò ìrì òwúrọ̀ dé, ẹ wá gba ìyanu.

0: ẹ̀rí olúwàgbé mi líkẹ̀ ọmọdé bá lò kàn tí èmi jẹ́ mc ràwọ̀ yín rèé o àgbàlagbà ọmọdé tí ń pẹ̀gbẹ́ bàbá ẹ̀ ló kàn ẹ já wọnú ìwé ìròyìn torí pé àkókò ti kó wa ní papamọ́ra ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà bọ́lá ahmed tinubu ti fi dájú àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà pé kò ní sí wàhálà bẹ́ẹ̀ náà ni kò ní sí
1: Lagos welcome to ewu
0: ipe kí gbogbo wọn fọkàn balẹ̀ lórí ètò ìdìbò gbogbogbò eléyìí tó ń bọ̀ lọ́dún 2027 bákan náà.
1: The Jordan Knight Show and today we'll be discussing
2: the voices you need at work.
0: Ìwé ìròyìn Daily Post náà ló gbé jáde láàárọ̀ yìí wípé ẹni tí ó jẹ́ ọmọ ẹgbẹ́ ipò ààrẹ ní inú ẹgbẹ́ òṣèlú ADC ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi òun náà sọ̀rọ̀ láàárọ̀ yìí náà bákan náà wípé òun ti ṣetán láti dojúkọ gbogbo ìṣòro tí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń dojúkọ pàápàá jùlọ òun ṣetán òun sì ti gbáradì gẹ́gẹ́ bí àwọn èèyàn bá ṣe dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ gẹ́gẹ́ pé òun yóò bá àwọn tí wọ́n jẹ́ aṣojú gbogbo ẹ̀yà káàkiri orílẹ̀-èdè Nàìjíríà òun ò bá wọn ní ìjíròrò látàrí bí Peter Obi bó ṣe sọ wípé òun ti ṣetán láti jókòó láti gbọ́ ọ̀rọ̀ ti ẹni tí ó ṣojú ilẹ̀ Yorùbá Nation ní tí a mọ̀ sí Sunday Igbòho Sunday Adeyemo òun ò bá ní àjọsọpọ̀ bákan náà ni òun ti ṣetán báyìí láti ṣe àjọsọ yẹ̀pọ̀ pẹ̀lú ẹni tí ó jẹ́ tí ó ṣojú àti pàápàá tó tún jẹ́ ẹlẹ́sìn ìsìláàmù ẹ̀yẹn Ahmad Gumi wípé òun ti ṣetán láti bá a fi ọ̀rọ̀ jómi tó rọrọ̀ pàápàá àwọn tí wọ́n jẹ́ aṣojú ní ti àwọn ti ẹ̀yà Igbo tí a mọ̀ sí Biafra wípé òun ṣetán o láti bá wọn jíròrò tí wọ́n bá ń dìbò yan òun gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀-èdè yìí ó ní òun ò bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ẹnikẹ́ni tó bá ní àsìkò láti bá òun ní ìjíròrò ó ní òun ò wá gẹ́gẹ́ bí ààrẹ pé bóyá òun dújòdùpọ̀ wípé ẹ dìbò fún mi o tí òun bá wá débẹ̀ òun ò ní láǹfààní láti bá ẹnikẹ́ni sọ̀rọ̀ ó ní àǹfààní yóò sílẹ̀ fún ẹnikẹ́ni láti bá òun sọ̀rọ̀ gbogbo ìṣòro eléyìí tí à ń dojúkọ pàápàá jùlọ lórí ètò ààbò gẹ́gẹ́ bí Peter Obi bó ṣe tẹ̀síwájú ó ní jíjókòó tóun ó jókòó tí òun sì bá ẹnikẹ́ni sọ̀rọ̀ òun náà ni wípé láti wá ojútùú bí orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe ní ilẹ̀ ìtẹ̀síwájú gẹ́gẹ́ bí Peter Obi bó ṣe wá tẹ̀síwájú ó ní gbogbo àwọn èèyàn tí wọ́n ń sọ̀rọ̀ àti tí wọ́n ń wí àwíjàre wọn lórí bí gbogbo ẹ̀ ṣe ń rí lórílẹ̀-èdè Nàìjíríà yìí ó ní ṣùgbọ́n ò wípé ìṣèjọba òun o ó ní òun ò gba àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láǹfààní láti ní ìjíròrò pẹ̀lú òun ó ní kò sí bí ààrẹ bó ṣe lè wà ó gbúdọ̀ ní ìjíròrò pẹ̀lú àwọn aráàlú ó ní gbogbo àwọn ààyè yìí gangan náà lòun ó ṣí sílẹ̀ fún àwọn aráàlú ó wá sọ ohun tó ń tẹnumọ́nà ni wípé gbogbo àwọn tí wọ́n jẹ́ aṣojú àwọn ẹ̀yà kọ̀ọ̀kan lórílẹ̀-èdè Nàìjíríà náà ni òun yóò ṣe ìpàdé pẹ̀lú bí àwọn Sunday Igbòho àti Gumi o ó ní gbogbo wọn Ahmad Gumi àti àwọn tí wọ́n wá láti ẹ̀ka ti Biafra ó ní gbogbo wọn pátápátá náà ni òun yóò ṣe ìpàdé pẹ̀lú ó ní gẹ́gẹ́ bí ààrẹ ó ní òun ó jókòó tí òun ó sì máa gbọ́ ohun tí ó ń dùn wọ́n lọ́kàn eléyìí tí àwọn èèyàn wọn fẹ́ ó ní torí pé àwọn wọ̀nyí gangan tó òun dárúkọ ipò òun ó ṣèpàdé pẹ̀lú ó ní àwọn gangan ni aṣojú àwọn ẹ̀yà kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí Peter Obi ṣe wá tẹ̀síwájú tó jáde nínú ìwé ìròyìn Daily Post ìyẹn fún ti òwúrọ̀ tòní ó ní ẹ wò ó ẹ má jẹ́ ń tàn yín ó ní màá fún Gumi àti àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì láàyè láti rí dájú pé òun tẹ̀síwájú pẹ̀lú ohun tí wọ́n bá fẹ́ o gẹ́gẹ́ bí Peter Obi bó ṣe sọ ó ní a gbọ́ ohun tí wọ́n sọ àwa náà máa ṣe àtúnṣe sí gbogbo ohun tí aráàlú bá ń fẹ́ o ó ní ìyún gangan ni wọ́n mọ̀ ní olórí o ó ní kì í kàn ṣe pé kó o jókòó sórí àga kó o kàn máa ṣe ohun tó wù ọ́ Peter Obi ló sọ eléyìí di mímọ̀ láàárọ̀ tòní ó wà nínú ìwé ìròyìn Daily Post ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹ fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ sì fẹ́ gba chẹ́ńjì rẹ̀ ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìwé ìròyìn The Sun ló gbé eléyìí jáde gbàgàdà tó tan ìmọ́lẹ̀ ọ̀tọ̀ṣán sórí ẹ̀ láàárọ̀ tòní o níbi tí ẹni tí ó ti fìgbà kan jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀-èdè wa Nàìjíríà to tun je omo egbe ati omo oye fun egbe oshedu African Democratic Congress iyen ADC ninu aya atiku Abubakar ninu oro to so laaro toni nbe na lo ti mu oro hun jade wi pe igbese ele ti ile ejo giga ele to fi kale si ilu Abuja ele ti won pase wi pe ki won yo egbe oshelu merin kuro ninu awon egbe oselu to ma kopa ninu eto idibo odun 2027 atiku te si waju nipa oro re wipe ewo o dabi wipe e n wa wahala o be na le si fe e fe ki alafia ko joba lorilede nigeria o gege bi atiku se so loju opo x re nibe na lo tin soro nibi ti eni ti o je eni ti o ndari eto oro ori ero aye ilujara re iyen Paul Ibe ohun lo salaye wipe erongba Atiku Abubakar ni wipe gbogbo igbese ti awon agbejoro ati adejo ele ti won gbe kale lori wipe ki won yo awon egbe oselu mi lana ti iroyan hun jade wipe ki won yo awon egbe oselu bi 5 si 4 kuro ninu awon ti yo kupa ninu odun 2027 oni eleyi ko nse ohun to ba ojumo oni be o dabi wipe e fe ki a da oro isejoba warawa e fe ka daru awo si setan lati daru sugbon ewo ni pe ki e ma se gbogbo igbese eleti o
2: all day every day till payday
0: wole o ti o ma dari gege bi olori orilede nigeria Atiku Abubakar wa so pe seri igbese ati ase eleti eni ti o je adaju agba peter lifu o gbe kale wipe ki ajo inec ko yo oruko awon ile awon egbe oselu mi ele toto bi 4 si 5 ko yo won o gege bi egbe oselu to ma dipo du fun eto dibo gbogbogbo lodun 2027 oni eleyi ko ba ofin mu oni e fe da eto idibo orilede nigeria ru leleyi o oni awo si wa nibi idaru bi ko se pe ki atunto ko waye fun eto idibo orilede nigeria oni ile ejo pase wi pe ni osu osu karun odun 2026 da wa yi oni won so wi pe awon egbe oselu mi gege bi esun eleti won fi kan won oni esun te si fi kan wa yi ko mese nle e ri ari daju kankan eleti e so wi pe looto o ohun ti awon egbe oselu eleti eni ki won yo bi eni yo jiga ki won yo kuro ninu awon egbe oselu to ma dije dupo ninu odun 2027 ni oni e ma da isejoba awara wa ru Atiku lo so be e lo gba change
3: but this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be. Yes, so my people, this is not Jordan Drive and I be listening to so get better.
0: You know where you
3: are. I for me to won't give you no move on.
0: The sun, la ro to ni. E yon kakbolo pa uwa. E los Jordan 105.5 FM. Lori e so Raye Lujara. Be iwero yin the sun na lo soro ti Atiku so yi sun beje npa o wole tin ba pa wole a ma tesi waju lori awon iroyin ti iwe iroyin to gbe jade laaro tuni e ku kare mu tesi waju peter ja pa wole kon ma wodi wa
3: jo boy if you know say one move your radio with you.
1: Hello Lagos, welcome to the
4: eku bojo ojo ti ri ni gbogbo bi te ti lanfani lati ma gbo mi ni akoko yi ibi ti lekele ki gbe nfoso eya aparo kan o le mobe oruko mi ni omoba adedeji ademuwa kokoro oro mo ki gbogbo eyan ojogbon ti e ngbo mi lasiko yi a o ni waye asan o kekere alakan a ma ni le lori gbogbo wa ni olorun yo ko le akogbe ati le akota fun ami eroya yo lakan ni mo mu wa fun yin lati le ise shefa homes and properties sugbon saju e ko awon number yi sile tori yo wulo fun yin 0806-514-3581 0806-514-3581 Tabi 0912-238-8541 0912-238-8541 adura ti opo eniyan ma ngba ni wipe ki olorun ko ile ayo fun ohun sugbon bi eniyan ko ba ni ile ko si ibi ti o fe ko ile si o Shefa Homes and Properties ti won wa ni 5 Charity Road opposite UPA Bank oko oba gege leko ni won mu irorun wonu ile kiko ati ile rira nile yi ile ise ti n ba ni kole ba ni rale ti won si n ba ni ta ile oro to ba dani loju ki kose lenu eni bi won ba ti so to fun yin e ma tu wa iro lebomiran mo o awon ibi ti a ni ile si lowo lowo ni won yi Lodge Avenue Home ton wa ni Morojoda ni epe Lamaki

arákùnrin kan leléyìí eléyìí tí ìwé ìròyìn punch gbé ìròyìn ẹ̀ jáde láàárọ̀ yìí gẹ́gẹ́ bí wọ́n ṣe pe orúkọ rẹ̀ ní fágbinró ọlá ìwé òní wọn pe orúkọ rẹ̀ pẹ̀lú ọmọ rẹ̀ obìnrin tí ó bí ọmọ méjì gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin ni wọ́n ti fojú ba ilé-ẹjọ́ májísrèètì eléyìí tó fi kalẹ̀ sí ìlú Abẹ́òkúta gẹ́gẹ́ bí àwọn oníròyìn ìwé ìròyìn punch gẹ́gẹ́ bí wọ́n ṣe gbé ìròyìn ọ̀hún jáde wọ́n ní iṣẹ́ rí arákùnrin yìí ló jẹ́ wípé ó fún ọmọ rẹ̀ tí ń ṣe obìnrin ó fún ní fóònù rẹ̀ wípé lọ́ba mi fi iná sí o ìyún ni pé go and help me to charge it bí àṣẹ léèbó gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní kán lọ chaájì fóònù òun náà ni bàbá yìí ọlá ìwé tí ó jẹ́ ọjọ́ orí rẹ̀ jẹ́ 40 ọdún 40 years bákan náà ọmọ rẹ̀ obìnrin elégbèdé nafisat ọmọ ọdún 19 years tí àwọn ọmọ rẹ̀ sì jẹ́ ọmọ ọdún 10 sí ọmọ ọdún 12 tí wọ́n ní lánàá tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun gẹ́gẹ́ náà ni wọ́n dojúkọ ilé-ẹjọ́ májísrèètì eléyìí tó fìkàlẹ̀ sí ìlú Abẹ́òkúta gẹ́gẹ́ bí wọ́n ṣe ka ẹ̀sùn sí wọn lọ́rùn wípé wọ́n ní ọwọ́ nínú wípé wọ́n ń pe èèyàn bẹ́ẹ̀ náà ni wọ́n ń sọ wípé àwọn báńdíìtì àti pé wọ́n fi ọ̀rọ̀ ikú wọ́n fi ń lọ irú ẹni bẹ́ẹ̀ nígbà tí ẹni tí ó jẹ́ olùgbẹ́jọ́ fún àwọn ìdílé ọlá ìwé nígbà tí ó ń sọ̀rọ̀ láàrin inú ìwé ìròyìn daily post ìyẹn fún ti àárọ̀ yìí ìyẹn asp lawrence olú balógun ó sọ fún ilé-ẹjọ́ wípé ṣe rí àkọ́kọ́ ni wípé ṣe rí bàbá gangan tó jẹ́ ọmọ 40 ọdún n ló jẹ́ pé ó fún ọmọ rẹ̀ tí ń ṣe ọmọ 19 years wípé lọ́ba mi chaájì fóònù mi o nígbà tó lọ chaájì fóònù làwọn ọmọ rẹ̀ ìyẹn ọmọ arábìnrin ọ̀hún ni wọ́n gbé fóònù tí ń ṣe ọmọ ọdún 10 àti ọmọ ọdún 12 wọ́n gbé fóònù ọ̀hún ni wọ́n sì pe nọ́mbà kan eléyìí tí arábìnrin ọ̀hún eléyìí tí wọ́n ní ni wọ́n pè é tí wọ́n sì ní wọ́n pe orúkọ rẹ̀ ní wọ́n pe orúkọ arábìnrin ọ̀hún gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe gbé jáde láàárọ̀ tòní tí wọ́n ní wọ́n pe orúkọ arábìnrin ọ̀hún tí wọ́n sì pe nọ́mbà rẹ̀ ìyẹn arábìnrin ak araba wípé ọgbẹ́ni wow bó ṣe máa ṣe nǹkan ọ̀hún leléyìí aájì ọgbẹ́ báńdíìtì ni wá bó bá sanwó wọn ní àwọn ọmọ ọdún 10 àti ọmọ ọdún 12 ni wọ́n ń tírẹ́tìn arábìnrin ọ̀hún pé ó gbúdọ̀ sanwó

wọ́n nígbà tí wọ́n gbé ẹjọ́ wọn dé iwájú ilé ẹjọ́ májísrèètì ilé ẹjọ́ ni ó dà ẹ̀yìn gbogbo yín pẹ̀lú gbogbo atótónu àti gbogbo nǹkan tí ẹ̀rí máa jẹ́ mi nìṣó eléyìí tó wà níwájú ilé ẹjọ́ májísrèètì ẹ̀sán owó tótó ₦500,000 bẹ́ẹ̀ náà lẹ́sìn mú èèyàn kankan eléyìí tí ó dúró fún yín tí ó sì lẹ́sẹ̀ ńlẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ̀síwájú wọ́n ní ọlá ìwé àti nàfísàt ni wọ́n ní kó tó di ọjọ́ tí àwọn yóò ṣe ìgbẹ́jọ́ ọ̀hún ìyẹn 30 nínú oṣù kẹfà yìí gangan náà ni ìgbẹ́jọ́ yóò parí o tí wọ́n sì ní pé ó yà ẹ̀ sì wà ní ilé ẹ̀kọ́ ilé ìtamọ̀ sí correctional remanded ilé tó wà ní aṣẹ́rò ní ìlú abẹ́òkúta bákan náà ni wọ́n fún àwọn ọmọ kéékèèké méjèèjì ọ̀hún náà wípé ẹ̀yin méjèèjì ẹ wà ní juvenile home tó wà ní aṣẹ́rò wípé kéyìn náà kẹ máa kẹ́kọ̀ọ́ ńbẹ̀ o wípé títí tí ìgbẹ́jọ́ míì yóò fi dìde ní 30 oṣù kẹfà ọdún 2026 ṣùgbọ́n kọ́lọ́run ọba mi kó má jẹ́ ká bí àwọn ọmọ àti pàápàá jù ọmọ ọmọ tí ó kò ní sí wàhálà o wọ́n ní bàbá yìí fóònù rẹ̀ ló ní kọ́mọ rẹ̀ ó lọ chaajì làwọn ọmọ ọmọ rẹ̀ ná bá gbé fóònù ná bá pe arábìnrin kan eléyìí tí wọ́n ní kò sanwó bí ò bá sanwó pé ajínigbé làwọn bíbẹ̀ ẹ̀kọ́ àwọn ò wà kan àwọn ò sì gbẹ̀mí rẹ̀ ẹ̀sùn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ náà nílé ẹjọ́ májísrèètì ló kà sí wọn lọ́rùn ó wà nínú ìwé ìròyìn daily post ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹ fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ̀nà ọgán ìwé ìròyìn daily post ẹ bá ìròyìn ọ̀hún bẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́

0: torí ìjọba àsìkò ìròyìn pọ̀ tó jáde láàárọ̀ tó ni wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ delta òun náà ni ọwọ́ wọn gba arákùnrin kan tí ó jẹ́ ọmọ iléèwé yunifásitì delta state tí wọ́n pè ní the great nwazozi òun náà ni wọ́n ní wọ́n bá ìbọn lọ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn ṣe kọ́ ọ tí wọ́n sì níbi tí àwọn ọlọ́pàá ti ń ṣe dúró káyẹ̀ owó eléyìí táwọn olóyìnbó ń pè ní stop and search níbẹ̀ gangan náà ni wọ́n ti fura sí arákùnrin ọ̀hún wípé ó jẹ́ afurasí tí wọ́n sì yẹ gbogbo ẹ̀ wò tí wọ́n bá ìbọn lọ́wọ́ rẹ̀ eléyìí wà lójú ìwé ìròyìn punch láàárọ̀ tòní gẹ́gẹ́ bí ìwé ìròyìn bó ṣe gbé jáde ní ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ tòní ẹ̀yin fẹ́ ṣẹ̀rí ìròyìn ọ̀hún ẹ̀bà nínú ìwé ìròyìn punch láàárọ̀ yìí kó tó di wípé màá ṣojú òpó lẹ́jẹ́ mú ìròyìn ẹyọ kan náà sí o ẹ má gbàgbé wípé ìròyìn wa níléeṣẹ́ wa ń bíbà ìjọdá 105.5 fm ní ọjọ́ ajé títí di ọjọ́ ẹtì aago mẹ́wàá títí di aago mọ́kànlá náà ni àwọn ìròyìn wa ló máa ń jáde gẹ́gẹ́ bí a ṣe máa ń gbé wọn jáde láàárọ̀ ojoojúmọ́ ní ojoojúmọ́ láàárọ̀ tòní gẹ́gẹ́ bí tòní ṣe wájú ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ náà ni ìròyìn eléyìí ti jáde wípé ẹ iṣẹ́ rí o gómìnà ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ èkìtì tó tún fẹ́ lọ sí ipò ẹlẹ́ẹ̀kejì ìyẹn second term ní ìpínlẹ̀ èkìtì tinubu ti sọ fún gbogbo aráàlú pé ẹ dìbò fún oyetunji o gẹ́gẹ́ bí oyebanji oyetunji gẹ́gẹ́ bí ẹni tí yóò wọlé sí ipò gómìnà fún sáà kejì gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè wa nàìjíríà gẹ́gẹ́ bí ó ṣe ń sọ fún àwọn ará èkìtì látàrí ìwọ́de eléyìí tí wọ́n ṣe fún ti ètò ìdìbò èyí tó ń bọ̀ ní ọjọ́ sátidé níbẹ̀ náà ni ààrẹ bọ́lá ahmed tinubu ti fi ọ̀rọ̀ ránṣẹ́ wípé ẹ wo ẹni tó ní gbà náà ló yẹ ká fọ̀rọ̀ lọ o wípé ẹni tí ó lè ṣe náà ni ká dìbò fún gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún lánàá tí ń ṣe ọjọ́ ìṣẹ́gun níbẹ̀ ni wọ́n ti sọ wípé adó èkìtì ni ìwọ́de ìpolongo ìbò ọdún ti sátidé ti ń bọ̀ ìtọdún 2026 june eléyìí tó máa wáyé wípé ààrẹ bọ́lá ahmed tinubu ni ẹ̀dìbò fẹ́ni tí ń darí rẹ̀ kẹ̀sì jẹ́ kó máa bá iṣẹ́ rẹ̀ lọ o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà látàrí ìròyìn ọ̀hún náà ni ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà godwin akpabio náà ni ẹ̀dìbò fún oyebanji gẹ́gẹ́ bí gómìnà yín ẹjẹ́ ó máa báṣẹ́ rẹ̀ lọ torí pé ẹgbẹ́ òṣèlú apc àwọn ṣe tán o láti ṣe ohun tó tọ́ àti ohun tó yẹ fún àwọn ará ìlú ó wà nínú ìwé ìròyìn daily post ìyẹn fún ti òwúrọ̀ tòní ẹ fẹ́ gba change ìròyìn ọ̀hún ẹ sì fẹ́ ṣẹ̀dí ẹ̀ ẹ̀nà ọgbọ̀n ìwé ìròyìn punch daily post láàárọ̀ yìí ẹ bá ìròyìn ọ̀hún ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹ wò ó torí ìjọba àsìkò ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ìròyìn míì tá a láǹfààní láti mẹ́nuba ṣùgbọ́n ohun tá a jọ gbéyẹ̀wò láàárọ̀ yìí náà ni wípé lórí ọ̀rọ̀ àtíkù eléyìí tí àtíkù sọ wípé bí ọ̀rọ̀ ti ilé ẹjọ́ gíga orílẹ̀-èdè nàìjíríà eléyìí tó fìkàlẹ̀ sí ìlú àbújá tí wọ́n sọ àti àṣẹ tí wọ́n pa pé kí àjọ inec kí wọ́n yọ orúkọ ẹgbẹ́ òṣèlú wọn kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tó máa kópa nínú ètò ìdìbò ọdún 2027 àtíkù ni ó dàbí wípé wọ́n fẹ́ dabarú ètò ìdìbò ètò òṣèlú àwa ara wa wípé wọ́n fẹ́ dabarú ẹ̀ wọ́n fẹ́ jẹ́ kí ó fọ́pọ̀ mọ́ra wọn kí ni ohun tí àwa aráàlú taari sí ìgbésẹ̀ tí ilé ẹjọ́ gíga gbé ọ̀rọ̀ tí àtíkù sọ kí ló ń taari sí eléyìí náà láàjọ gbéwò láàárọ̀ yìí tí ń bá lọ sókè tí ń bá padà dé a máa ṣojú òpó lẹ̀ 09063352 àtíkù sọ̀rọ̀ ó faraya láàárọ̀ yìí.
1: Ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó balẹ̀ gùdẹ̀ bí ẹ.

0: abala agbeyewo na la wa laaro yi on ta de fejo gbeyewo na ni wi pe oro ti atiku so ninu iwe iroyin laaro yi iyan ni to ti figba kan je igba keje are lo lede wa Nigeria to tun je ajade dupo ninu egbe oselu ADC iyan bi are oni igbese ti ile ejo ase ti won pa fun ajo INEC pe ki won yo awon bi eni yojika kuro ninu awon egbe oselu ele to ma dije dupo nu eto idibogogogo to ma waye na 2027 ati ko ni o dabi wi pe won fe da ijoba awara wa won fe daru oju wo leyin ara lo fi wo eleyi na la jo gbeyewo paapa julo igbese ti ile ejo giga gbe kilo n tele so si 090 6000 3352 hello
1: hello
0: elsiro e ka
1: ro agojumo
0: yes sir
1: oni ba je won ni kokan wa
0: ami edu
1: ati gbogbo enje wa jordan me ati gbogbo olugbo mi gbogbo wa jordan family oni ba je veni kokan wa
0: amin ba mu
1: olorun ma pelu wa
0: amin sir
1: se lori ti yoro lati kude yen oni katan katan la mi o fe ma da so won yen ko so mo sanu won yen o se ati ko le so ile de lori
0: ati
1: gbogbo na ajo enu ara ona nja fun
0: ati ko ni o da pon fe da ijoba awara wa ru na fe yo
1: o nkan to joba se nkan to lu itele ni to nkan se se lu to lo wa je se won se madaru lati ko se madaru gbogbo ohun to se ka ka en le ma foju ko ba le ma consider pe ba o je bakan oro ti en ko e ka ma pe lori oro ti en
0: da
1: o le keji ezira o
0: baba
1: Olo ama pelu wa.
0: Amin sir.
1: E ri pe ogbon lo ba npe ko to ran ni ago ki npe ran yan. Aro ke oya won ti ko agoran wa po ni Southwest. Won ti ko agoran wa. E ri pe ka jire ni pe tabi ka jiyan pe na o ti fe kari le Yoruba. E ri pe adi wa nu Yoruba yi. Gbogbo ọpọlọpọ ti a ka kini ẹkun iṣẹ ṣe owo aṣejere ẹwuro awọn kekeke yẹn naa sin rudajọ lọ ka ṣe furo fun awọn tinija yẹn bayi nsin jẹjọba ni ko wọn sinu ile kan kan maa na wọn kan maa fun ọ lẹgba bi 2020 laaro lẹgba bi 2020 lalẹ kan na wọn fun bi ọdun meji awọn arabi wọn ti ko agọra wa o
0: lọ
1: nikan lo le. Olorun lo le ko ayo
0: Amin sir
1: Ambaibo
0: e se go
1: Ambeto
0: Ami alawo ekun atande alawo ekun lati songo hello 09063352 atiku ni e fe ka da ijoba awara waru lori igbese ti ile ejo giga gbe se oro tati ku so abi igbese ti ile ejo giga gbe ki loju teyin ara lo fi wo ele ka ro
1: Yes, sir. I'm not going to be able to do it.
0: I don't know. Lati so erungba won won si tele won ton ba yan won si ku are
1: hello
0: e ka ro
1: e ka ro
0: yes sir
1: e ko eto
0: olorun n to oruko
1: mi do la lati ko
0: baba
1: e je kin bere lati ori nti e fi be e je kin bere lati ori awon omo ti won ni won wọn arrange pé wọn fẹ gbọ ọ pe ara wọn ní bandit.
0: Ẹ wọn gba fóònù ba wọn lo fóònù bàbá
1: language bàbá yàn language tí mo fẹ́ lò ni bàbá ẹ language tí bàbá àtọ̀dá fi bèèrè. Ó ṣíwájú mi ni mo fẹ́ borrow language wọn náà pèsè rí pé wọ́n ti kó àgọ̀rọ̀ wa. Àwọn ọmọ tí wọ́n ń pera àwọn bandit yẹn kì í ṣe sákàrẹ́ o. Dinodu ọmọ aládé ni wọn wọn ti rí ní normal thing. Iṣẹ́ mọ̀ fógún ti bá wa. Wọ́n ń pera wọn ní bandit àti pé ìyẹn jẹ́ orúkọ téèyàn mú lọ ìlú òyìnbó lọ gba award.
0: Àwọn ọmọ ọdún mẹ́wàá sí ọmọ ọdún méjìlá.
1: Fún àwọn ọmọ ìlú bàbá ìgbọ̀n bá àjọmọ ọdún kan. Wọ́n ti rí àti normal thing. Ẹ̀rí fógún ti wọlé bá wa. Èrò wọn ti ń bá wọn sọ̀rọ̀ dọ́gba. Ìyẹn bẹ́ẹ̀ ṣé rí dìbì rẹ́gísítà pátá. Kò kàn mí ká kó àwọn ọmọ wa jáde káwa lálàáfíà ni. Ṣùgbọ́n máa dá sí kí ni màá fi dá sí. O pọ́blẹ́mù ta ní Nàìjíríà náà lòṣèlú àti ẹ̀sìn. Ìgbà tán ṣe sí yóò fọgbọ́n mu kò mọ́pọlọ wá. Wọ́n ti ń dì rẹ́gísítà tẹ́lẹ̀. Ábà àbò náà máa ń dì rẹ́gísítà wọn. Bíbù kó jẹ́ Tinubu náà lójọ́ pòsíṣàn sí ṣóun máa gbà wípé kì í ṣe pọ́n ẹ̀gbọ́n àwọn lémọ̀ ni. Ẹjẹ́ a máa ṣe nǹkan nínú ẹjẹ́ a máa fọpọlọ ṣe nǹkan tábá fẹ́ ṣe nǹkan. Kò mọ́pọlọ wá rárá kò make any sense kò sí point kan tó fẹ́ mú jáde. Ọba kàwé òfin jù bẹ́ẹ̀ lọ àwọn kan lọ́wọ́ òfin dì ní. Tó bá fẹ́ sọ pòsíṣàn kì í ṣe fọ́n ṣe ń sọ pòsíṣàn lè
0: ìlú Èkó ẹ̀lú ẹ̀kàrọ̀.
2: Ẹ̀kàrọ̀ o.
0: Ẹ̀kàrọ̀ sá.
2: Ọ̀la ló sọ̀rọ̀ láti ìpẹ̀rù rẹ̀mọ.
0: Láti ìpẹ̀rù rẹ̀mọ.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ̀kàrọ̀ sá.
2: Ẹ jàre nípa ti Atiku political statement ló kàn sí.
0: Ọ̀rọ̀ ẹ òṣèlú ló ń
2: sọ. Ọ̀rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ òṣèlú ni. Ibi tó dẹ ibi tó yí sí òun ló sọ ní kálukú ìjàfúnrẹ
0: ìlú gángan ni ibi tó kọjú
2: sí gángan bẹẹ ni jàfún jókòó sí jàfúnrẹ ló kù ọmọ ìṣòṣèlú náà ìṣòṣèlú oníkálukú òun ní foundation fún ìgbésí ayé òun àti àwọn ọmọ wọn òun nìyẹn àwọn tí ọmọ tó lọ fi fóònù bàbá wọn
0: bàbá ìyá wọn
2: bàbá ìyá wọn. Owó bí ká bá yé dé nìyẹn. Ó yẹ kọ́ dẹ̀ fi mú ọjọ́rin kọ́ lè mọ̀ pé èèwọ̀ ní nílẹ̀ Yorùbá wọn kì í ṣe bẹ́ẹ̀ yẹn. So kọ́ là kọjá kó má dẹ̀ fi dàríjì kọ́ má dẹ̀ sanwó tọrọ. So ìyẹn á kọ́ àwọn ẹlòmíì tó bá fẹ́ ṣerú yẹn akọlẹ́kọ̀ọ́. Diversification àwọn pátì ọwọ́ òṣèlú náà tún ní gbogbo ẹ̀ òṣèlú ló ń bá lọ tó ní gbé court of appeal ó ti sọ pé kọ́ ó jọ
0: ẹ̀kọ́ sì dúró bẹ́ẹ̀ni.
2: Bẹ́ẹ̀ni kọ́ sì dúró ṣùgbọ́n agbára ń gun èèyàn agbára ló gun adájọ́ pds adájọ́ ní adájọ́ owú pd ìdájọ́ ọ̀gọ́dọ̀ òṣèlú náà tún níyẹn náà ọmọ tá a bí òwò là ń pọ̀. Ọmọ tá a bí là ń pọ̀ tó kọ́ lọ́wọ́ ràn wà lọ́wọ́ ni
0: ẹ ṣe
2: pọ̀ ẹ ṣe pẹ́ o.
0: Ẹ bá ń tọ́jú àwọn ará ìpẹ̀rù ń bẹ̀rù sá.
2: Àjíṣẹ́ ni o.
0: Ṣé gan sá. Àwọn ọmọ ọdún mẹ́wàá sí ọdún méjìlá tí wọ́n gbé fóònù bàbá ìyá wọn tí wọ́n fi ń tírẹ́tì èèyàn pé we are bandits if you no pay with your gun come and carry you. Ilé-ẹjọ́ ní kan san 500,000 àwọn mẹ́rẹ̀ẹ̀rin. Wọ́n sì sún ìgbẹ́jọ́ wọn sí 30 oṣù kẹfà. Àtìkù ni ìgbésẹ̀ tí ilé ẹjọ́ gíga gbé lórí wípé kí wọ́n yọ àwọn ẹgbẹ́ òṣèlú kan kúrò nínú àwọn ẹgbẹ́ òṣèlú tó máa díje dupò lọ́dún 27. Àtìkù ni ó dàbí pé wọ́n fẹ́ da ìṣèjọba àwa-arawa ru. Àwa aráàlú àwa làwà ń bẹ̀ o. Ẹ má jà ajá ẹ yí rédíò yín lọlẹ̀ náà. Hello.
3: Hello.
0: Ẹ tẹ̀lé òfin yẹn má yìí ẹ má loud rédíò yẹn.
3: Ok. Ẹ kàrọ o.
0: Ẹ kàrọ sọ.
3: Èmi pásánálì.
0: Kí lorúkọ yín àti tẹ ti ń pè.
3: Àkìọ́lé Akífàlà Àtẹ̀bẹ̀ṣẹ́ sí.
0: Bàbá ẹyin tẹ́ ẹ ti mòfin ẹ má rúfin Jordan.
3: Tẹ́lí.
0: Mo ní ẹ̀yin dẹ́ mòfin wa ẹ má rófin wa o.
3: Ẹ má bínú ẹ má bínú.
0: Kò sí wàhálà ó yẹ dá sí pápápá.
3: ni kukuru igbeje ton gbe ipa ti ADC yen adajo se dada rara ti cash ku rara rara
0: mo se ru time
3: ba ka ba pari election ta ba pari ibo na ma wo party to tele se le rara na ma yo won kuro
0: ti
3: pe igbo n bo bayi to igbo ti o tin to epo su gbere teloku
0: ti won ti nawo ti ti nara
3: o pc lo ran won won le be pe ijoba papo lo ran won se lati ma se ru nkan be yen adajo okoko nipa ti ajinigbe ajinigbe omo kekeke omo kekeke ah o ye kokko lo gbo o o le fun ise won na but ko ti won mo bi kan o ma polish won la
0: ro la le won si ewon omode
3: ah o da be
0: lati
3: you turn
0: baba gba esun mo wa nbi
3: okay then nkan te mi ko ri si ni pe ti eyan ba ma dada ni eni ti o nowo la so da ni eni ta da wa lowo igbodo ma be lu to ba mo lo then but ye eyan ti o ba ni gbagbo ninu ise to nse o ni sa fun mo la keji
0: o ni fo
3: abeni ka ti e wo pe gbogbo egbe o ti gbese egbe ti e a ti gbese egbe won ni ori ule ri lati gba ta tin tibo
0: imo
3: kini ko se le ri joko lu ma se iru ati ku yen ba ti fi le o ti mu na o ti mu almost be abi 34 or 35 inu 36 kilo ti wa to gbe o ba se dada baba ti o ba se dada somo e ọmọ bá fẹ́ wọlé tọ́ba rí pé bàbá ń gbẹ̀rùbọ̀ wọ́n máa tọ́ra wọn ní tàbí kọ́ pè ya wọn that man is coming they will never call you father they say that man is coming because you have not applied with them àdúrà lágbà yìí tí ṣe mákindé dẹ̀ sọ yẹn ọlọ́run ajẹ́ kọ́ra ọmọ yẹn lágbára ọlọ́run bí 2014 ṣe bẹ̀rẹ̀ nìyẹn ọkọ ọmọ shibok
0: ó ti sọ pé kì í ṣe shibok ìdílé yóò ìpínlẹ̀ ọ̀yọ́
3: Gbọ́n ṣe kọ́ ọmọ ṣíbọ́ọ̀kì ni ẹ̀. Àwọn ọmọ yẹn sì rẹ́ ti di gírámà. Ṣé ẹ̀yẹ kò rí bẹ̀?
0: Wọ́n ti bímọ ọmọ bàbá. Wọ́n ti ń bímọ.
3: Bẹ́ẹ̀ ni.
0: Àtọ́
3: rìlẹ́sì ẹ̀. Ìwọ̀n bá pọ́ ọmọ yẹn kò dì náà rìlẹ́jọ̀nù ẹ̀. Wọ́n pọ́ ọmọ yẹn lọ́dọ́lá. Ọmọ ti di yáàyà. 2014 to 2026 àdúrà wa gbà
0: ojo
3: ló ń ṣọgbẹ ní tó wà lókè o kò yẹ kó káńsù gbogbo ọpáàtì yẹn ojo òyìnbó dẹ sọ ó ní káwọ die many times before they are dead then ojú ọkùnrin àìmọ ìgbà ló máa ń kú.
0: Ẹ ń bá ṣe ìbọn lé àná ní òtù ẹyin lẹtù
3: ẹyẹ ni pé ẹ ojú ni ojú ló máa ń ṣe bẹẹ báwo ojú ló ń ṣe bẹẹ yẹn
0: ẹ ṣe gan bàbá mi ẹ ṣe gan
3: bàbá ọlọrun ló ṣeun káwọ ṣàfàrù sunday lórúkọ mi
0: láti
3: yóò tán abúlé ẹgbà
0: ẹ ṣe gan bàbá ọni ojo ni o hello 09063352 ó dàbí pé kókó láwọn amúnú ìròyìn ọ̀tún ìròyìn nísìnyí hello.
4: Hello.
0: ẹ káàárọ̀
4: sọ.
0: Yes sir.
4: Tobi Jordan yẹn.
0: Lágbára Ọlọ́run kò yí padà.
4: Ìyẹn kù iṣẹ́ o.
0: Yes sir.
4: Èmi wàá kì í lẹ́yìn o, ọgbọ́n àti òyìnbó fún mi o.
0: Àmì sà.
4: Ọ̀rọ̀ nípa Àtíkù ni mo fẹ́.
0: Ó yẹ ẹsẹ̀ àbá wa dá sí pápápá.
4: Nígbà tí Àtíkù tó wà ní Vice President of
0: Nigeria. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà.
4: Igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí. Mo orílẹ̀-èdè yìí ló fẹ́ mo fẹ́ rà tán. Nípa àmúṣọrọ̀ wa. Nígbà tó bá dẹ̀ sọ pé o gan-an ò fẹ́ wá da ààrẹ orílẹ̀-èdè tí ó ìkankan máa kù lẹ̀ fún wa mọ́. Káàwa ọmọ Nàìjíríà ká lájú wa
0: káwo.
4: Ẹ ṣe wo ẹ kú ìtọ́jú wa o.
0: Yes sir, ẹ ṣe sir, God bless you sir. Àtíkù ni ó dàbí pọ́n fẹ́ da ìjọba àwarawa ro. Ẹ ṣe wa ni ká má dìbò lọ́dún. Hello.
5: Hello.
0: Ṣọ́rọ̀ tátìkù sọ, ṣé ó kàn yín àbí ó kàn yín?
5: Hello.
0: Ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀ sà.
0: Yes sir.
6: emi o daso ra ti ku oro bi le nfe dasi
0: oro bi to so
6: be ni
0: o ya
6: o bi ba do do o fi yen ka won bi yen ka pe ni to ba de be ko si kon to fe se
0: o wo ni ti boye ku awon o bi je igbaradi ni
6: o si gbo mi to fe se to ba gbo ti be na oro ba je ko wo ju ba ero o da wo sa
0: e se ajoba lati tube amo yin baba ajoba lati tube ni o ro ti obi so wi pe ah o don ba di are o won gbagun mi sunday gbowo ati gbogbo awon ti won soju awon ile ibo lai lati wa lawon jo soro po kile fe kile ka se won ni o fi se campaign hello
7: hello hello
0: e ka ro sir
7: e ka ro sir
0: yes sir
7: oruko ti ni ni Prophet Evangelist Emmanuel Dumiola lati fako ijaye
0: lati fako ijaye e ka bo sa
7: e awon lo se le awon mi ati so mi
0: o gba so
7: e isin be se kan ma ko pe won ko be ka ti ma won loju temi be ni ko won se loju temi be ni ko won se ati won temi be ni ko won se je ni le le ibo lo ye ti gbogbo yen se ma se le igba to ba ri pe won ka to fun won ri amuye to nso to ye ko pe ko ri won ri n se si ti won ti di bo rara se bo se ye ko ri ni be ni pa ti awon mo ti bu kekeke o ti so fe mi ase yin pe idi ni gbe ti ti so fo kale o ti so a ti so di owo ati gbogbo a ti so di owo lata
0: to fi mo awon mo kekeke yen ton bi gbe se be won ti so di business te o ye ke yan ta pure water ta minerals ta gbata wo e wa eje mu ipe okan gi ma lola ni aro yi 09060335 so just one last call emo flash you 09060335 one ni won ti so ijini gbe di owo elomi ti so di personal owo ti o nse ti tabi o keje ma lola ara

0: From Lagos, this is
1: Jordan.
2: 105.5 FM. This is Jordan 105.5.
3: Station with the voice for entrepreneurs.
4: Igi po ni gbolooto ka to fi gi omo gbegbedu Jordan 105.5 FM ko ba ni ejo jo.
5: Ọ̀tá fàsókè yìí dòbòrí, bọ̀bá yìí ò rí ọ, kedere ni tọ̀rú wọ̀, jáwọ́ níkà. It's the best anti-crime program to listen to. Jáwọ́ níkà, wèrèpè fi gbogbo ara jó ní ètò tó láwọn oníṣẹ́ ẹbí wọ̀gbẹ́. Jáwọ́ níkà, àwọn ìwà àkà tí ò ṣe bọ́mọlúwàbí ń díẹ̀. Jáwọ́ níkà, kò ṣe máa gbé ètò tẹ́ ò máa gbádùn ní gbogbo ọjọ́rú Wednesday látàgo mẹ́ta ọ̀sán lórí ìkànnì Jordan 105.5 FM pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín agbólóhùn bí ọ̀jẹ̀ dèndé bí àgbà fún polówó ọjà ẹ pé 0802-585-0558 lẹ́ẹ̀kan sí 0802-585-0558 Jáwọ́ níkà! Tọ̀sẹ̀ yà kọjá bẹ́ẹ̀.

0: ọjọ́ ti rí gbogbo tẹ́ ti láǹfààní.
1: Tẹ́ ẹ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Ní èdè ọjọ́ ìkẹtàdínlógún oṣù kẹfà ọdún 2026. Ká kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ ọba Dániwáyé àrí ìró àlá ọba láti bàbá ògo. Ọba tó tè ní mọ̀lá, ọba tó tànú mìíní, ọba tó ń mu gbogbo tó sì lè ṣohun gbogbo, ọba tí ò ṣeé fìjà lọ. Ibà rẹ o, torí ìwọ ló ṣe tàná tó ṣe tèmi tó dẹ̀ tún máa ṣe tọ̀la. Má padà lẹ́yìn wa o. Àmì àṣẹ ìdùmarè. Eléyìí ni mo fi ń kí gbogbo akáàbọ̀ sórí àkọ̀tún ètò. Jáwọ́ ń bẹ̀, jáwọ́ níkà. Ní ìkànnì Jordan 105.5 FM. Pẹ̀lú àwọn ọ̀rọ̀ àgbọ́ṣe àwọn ọkọ̀ ń bọ́ kí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá gbọ́ tẹ́ ẹ tọ́ pípé ẹ̀ tẹ́ ẹ wádìí ẹ̀ ẹ rí wípé òdodo ọ̀rọ̀ ni. Èmi máa ní àwa kì í báwọn hèrà rárá débi pa máa hèrà tí ò lọ́mọ nú nítorí kò sí iye ọ̀rọ̀ tá a sọ tá a mú rọmọ. Ọ̀rọ̀ gidi ti ń bẹ́ ńlẹ̀ àti ìrísọ débì kan láwa ni a túmọ̀ parọ́ ó máa ṣeun. Ẹ mà kú jókòó ọmọ yín náà rèé àbúrò yín rèé agbólóhùn bí ọ̀jẹ̀dẹ̀ndẹ̀ bí àgbà. Ọ̀bẹ́ obẹ̀rù jàpàǹtí ò péjọ àní ìtọ́lọ́run òní. Àjókòó tàgbà ṣe é pè ránṣẹ́ ṣe é bẹ̀ lọ́wọ́ òkìkí òpọ́jọ́ ariwo oṣù pàǹtí ò péjọ. Ẹ mà kú lé ẹ kú ìfọmọ ènìyàn ṣe. Gbogbo ọmọ tí àkàrà kó wọnú epo gbogbo ẹ̀ pátá làkàrà ó kó jáde o. Àmọ́ bá a bá ṣá odi ẹyìn lókè bó bá lulẹ̀ pì èyí tí ó sọnù ó sọnù ṣùgbọ́n àwọn tí ó ṣara lóore yóò dúró mọ ṣọ̀ṣọ̀. Ó nìyẹn adúpẹ́ ọlọ́run ṣeun. Kí ni máa fi ṣàkórí ìfá ara mi lénìí torí pé òrí kì í bọ́lẹ̀ kó máa yí nǹkan ni mo pè ní egbò kíkẹ̀. Egbò kíkẹ̀ ni mo pè é egbò àdá àjiná. Ṣé ní tá a bá pe egbò kan ní egbò kíkẹ̀ ó lè jẹ́ látòrí pimples ló ti máa bẹ̀rẹ̀ tán bá ti tá báyìí ló bẹ̀rẹ̀ sí ní fẹjú lọ ni. Tó bẹ̀rẹ̀ tí ń fẹjú lọ irúfẹ́ egbò bẹ́ẹ̀ kì í tètè gbọ́ ewé kì í tètè gbọ́ oògùn. Ohun tó wá dáa jù ni wípé ẹni tó bá ń ṣe kó tètè kébò sí òun ni wọ́n ṣe máa ń pariwo pé bí nǹkan bá ń ṣe ẹ́ tètè tó àwọn onímọ̀.

0: nípa ọ̀rọ̀ ìṣègùn tètè tọ̀ wọ́n lọ. Ẹyin èèyàn mi, ẹ má jẹ́ kó rọ̀ bí ẹni kó dà yín lójúrù. Wọ́n ní àgbà tí kò bá kẹhùn sọ̀rọ̀ akẹ̀tàn sáré. Egbò kíkẹ́ ni mo pè é. Mo fọ̀rọ̀ ipò torílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́ yìí. Mo fi wé egbò kíkẹ́ ni nítorí à ń jẹ̀kuru kó tán. Níṣe lọ́wọ́ rẹ̀ ń bọ́ ló ń gbọ̀n sínú àwo. Egbò kíkẹ́. Bọ́ bá ṣe wá ń gbìyànjú tó yẹ kí egbò yẹn máa kó máa pamọ́ kó máa jiná yóò máa kẹ̀ sí ni. Egbò àdá jiná. Àti kékeré ló yẹ ká ti pẹ́ ka àrókò. Nítorí pé bó bá dàgbà tán ẹbọ ńlá ńlá ni ó máa gbà. Ebu ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ń bàjẹ́ lọ. Ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ẹ̀ ń ló pọ́n. Kábíyèsí Ọlọ́run. Ọmọ ọlọ́mọ ló ṣe ránṣẹ́ dé tòrutòru. Ọmọ ọlọ́mọ ló ṣe ránṣẹ́ kù. Ẹni bí láàbí tó bá ṣọmọ tálákà ń gbòòrò wọ́n ní ohun àwọn òbí ẹ̀ bẹ̀ sọ́jà ló bọ̀ fún ṣùgbọ́n bá ṣọmọ lówó wọ́n á lè mọ́ wọ̀lú. Ẹ̀ríhan ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ni mo fi wé egbò kíkẹ́. Torígbà tó bẹ̀rẹ̀ ńgbà yẹn mo rántí kọmi musubawo ẹ̀ ní gbàgbé bàmí níná lowó ẹ̀ lè gbàgbé. Ó ti mọ̀ ra níkẹjà cantonment lágbájá cantonment ń bẹ̀ ẹ̀ lè gbàgbé. Aláàjì Ọlátúnjì Ọláìyá ṣó gbàgbé ṣá. Bọ̀dá mi jẹ̀rọ ṣó gbàgbé. Ṣọlá ọkọ Ṣọlá kò lè gbàgbé. Pàpá wẹ́dà ò tiẹ̀ lè gbàgbé. Alàgbà kò fẹ́ ṣò lè gbàgbé. Tí mo sọ ń gbà yẹn wípé.
1: You need at work all day every day till payday.
0: Tí wọn ò bá fi Evans ní ìpínlẹ̀. Wọ́n síra wọ́n gbẹ́rẹ́ ní skul kan tí mo sọ ń gbà yẹn. Tẹ́nìkan ní irọ́ ló pa irọ́ ni irọ́ ni. Ṣé irọ́ náà ṣì ní nísìn? Ìṣì.
2: On social media, Facebook, Jordan 10.
0: Hey. Ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà ó ti dorí kodò bí ìfami tí ò dáa. Ìfami tó dáa gan-an dorí kodò. Bí kò bá sí ààbò láàrin ìlú gbogbo ètò ló máa mẹ́hẹ̀. Gbogbo nǹkan máa dàrú kò ní sí ìfọ̀kànbalẹ̀. Aráalé ò ní rèé lọ odò lọ́pọ́n mi. Ará oko gan-an ní fẹ́ wá gbòòrò. Kọ́lọ́run ṣàánú wa o. Ipò tí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà wà lọ́wọ́lọ́wọ́ báyìí ó ti fàyà wọ́lẹ̀ tán. Kódà àfikọ́lọ́hun ò dá sí ni. Tẹ́ bá ń fọkàn bá mi bọ̀ mo sọ kọjá lọ. Mo ní ọ̀rọ̀ báńdíìtì ọ̀rọ̀ Boko Haram kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú o. Kò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú nígbà tí PDP wà ńbẹ̀ ó rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni nígbà tí APC náà bọ́bẹ̀ yìí náà ó sì tún rí bẹ́ẹ̀ bọ̀tì kankan pọ̀ jù kan lọ ni. So kì í ṣọ̀rọ̀ òṣèlú kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn àbí wọ́n wọ ṣọ́ọ̀ṣì wọ́n lọ rèé pa àwọn èèyàn ńbẹ̀. Wọ́n rọ mọ́ṣáláṣí wọ́n lọ rèé pa àwọn èèyàn. Wọ́n ń gbé mùsùlùmí wọ́n ń gbé kìrìsìtẹ́nì. Wọ́n ń dú àwọn èèyàn bí ẹni dú ẹran. Kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn o kódà kì í ṣọ̀rọ̀ ẹ̀yà. Nítorí nílẹ̀ Haúsá wọ́n ṣọṣẹ́ nílẹ̀ Ibo wọ́n ṣọṣẹ́ ilẹ̀ Yorùbá wọ́n ń ṣọṣẹ́ lọ́wọ́lọ́wọ́ báyìí. Ẹ gbọ́ nísìnyí nígbà tó ti wá rí báyìí ó ní agbára o. Ọ̀rọ̀ ìdìbò 2027 bó ni ó ti rí àfi kíjọba lè ti dìde. Mo mọ̀ pé ẹni yẹn làágùn irun ara ẹ̀ ní òjá mọ̀. Ààrẹ orílẹ̀-èdè wa Síwájú Bọ́lá Ahmed Tinubu ẹ dìde sí i. Ebi tí ẹ fẹ́ suggest ni ọ̀rọ̀ campaign ọ̀rọ̀ àárá kinní kan àárá ìfọ́ọ̀mù ẹ jẹ́ kọ́kọ́ pàtì sẹ́gbẹ̀ kan náà. Tó bá jẹ́ pé oṣù kan lẹ́ẹ̀ni kí gbogbo gómìnà gbogbo igbó ńláńlá ti ń bẹ lọ́dọ̀ wọn kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ro

0: able to watch some video lori Facebook ti oga olopa kan to jade to lead awon olopa yen lo sinu igbo o ni ibi ta awon yen fi se bugbe awon mo pe be ni won gbe ase leyin apata ni won gbe awon to ba wa jiko inu apata yen ni won ko won lo ijoba e ba ru awon elese owa iro won lagbara papa julo awon olopa be ni se mo pe ise olopa ani se mo pe ise olopa o da yato si gbogbo awon ise agbofinro to ku
1: eru 5.5 FM Twitter Jordan 105
0: awon olopa lagbara awon olode ile wa
1: Instagram Jordan 105 FM Lagos listen on the go at w
0: kokon eru won lagbara ise ti awon nodo tin be e wo awon ti won se finu ton ninu won e ko won papo ki won jo sise lori e eri e se agbo to sele nbadan case to serious ni e mo so fun yin mo ni ani awon local kidnappers awon local kidnappers lo sise ti badan ye e se ile to ti lo mu won sugbon e wa ma wa wo iyo loro oloye Sunday Igboho ninu oro yen iyo ni bi iyo ba sinu obe ko ni dun bo ba si wa nu obe na e le mo loju owo pe iyo re atale mo ri epo le ma ri ibare Sunday Igboho o baba dami awon local kidnappers awon na ti wa ton sise ti won kolohun wa gba loilede yi ni gbogbo gba ti n ba n gbadua ni ma n so wipe olohun ohun toju wa ri nigba ensars ma je koju wa tun ri mo o tori pe telomi fi dẹdun arilede ni asiko ensars yi ni kabiyesi olohun kabiyesi o olohun ma je ariru e mo ijoba ko to ni wipe o wa di egbo ada ajina eja wa nkan se si o wọ́n ni wọ́n ti wà ní òpínlẹ̀ ogun wọ́n lọ́ ti wà ní òpínlẹ̀ èkó mo pariwo nígbà yẹn náà kọmọ mi tún wà ṣe máa rántí wípé kí ni importance àwọn tí wọ́n máa ń kó mọ́ màlúù kó mọ́ ewúrẹ́ wá wọ ilẹ̀ wa yìí láti ibi tí wọ́n ti ń bọ̀ látòkè ọya orí ọkọ̀ tírọ́ọ̀kì yẹn ni wọ́n máa jókòó sí lọ́wọ́ atẹ́gùn burúkú lomi atẹgun afẹda lọnà ìgbà tí wọn mọ iná ní láìwá iná ní láìwá ìjú ni ó kẹ ní rẹ ó ti lọ nìyẹn wọn dẹ̀ ń kó wọn wọlé wọn sì ń kó wọn wọlé náà dì sí kí ló wá ṣẹlẹ̀ tá a máa ṣàyẹ̀wò fún wọn ǹjẹ́ ìjọba a ní padà dárọ̀ tógeètì ilẹ̀ padà báyìí ní tógeètì kí tọrọ iṣẹ́ kì í máa wà ńbẹ̀ kẹ ẹ tó wọ ìpínlẹ̀ ogun ẹni tógeètì ńbẹ̀ kẹtọ wọ pínlẹ èkó ẹni tó gẹẹtì ń bẹ kò sí nǹkan tí ò ní tó ní advantage tí ò ní disadvantage that is just it tó gẹẹtì wọn kánṣu rẹ lóòótọ ṣùgbọn ó ní àwọn advantages sí tiẹ náà ní ìsìn ìbéèyàn ń bá ń bọ látòkè ọya tí èwe kó kò sẹni tí ó dì lọwọ mú wàláì kò sẹni tí ó dì lọwọ mú meanwhile bí ó ṣe wá rí yẹn bọ́ ṣe wá ń wọlé tó bá ti dé checking point kan báyìí tó bá àwọn ará bí ń bẹ̀ àwọ̀ àyẹ̀yẹ̀ tọ́jú láti fún wọn lówó the goal náà ni wọn fẹ́ mọ tó ń bẹ lábẹ́ ẹrù kábíyèsí ọlọ́run jálájálá ìlú ọlọ́run má jẹ́ arírú ẹ̀ mọ́ o ṣùgbọ́n gbogbo ẹ̀yìn ẹlẹ́sìn lórílẹ̀‐èdè nàìjíríà ẹ̀ bá jẹ́ àpapọ̀ ẹ jẹ́ ká parapọ̀ o ká gbàdúrà sọlúwa o orí bàbá mi pastor adelakun ayewa olúwa ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ ìrònú pé àrà ló ń tọrọ amọ̀nà tètè má bọ̀ ẹ jẹ́ ká papọ̀ ká gbàdúà orí lórí evangelist akin adébáyọ̀ mọ́lẹ̀ ayọ̀ ẹ rántí o ẹ rántí iṣẹ́ ta rán jona o sí ìlú nínéfe o Ninefe elese ti won ko beru Olorun oba ninefe gbo ogba ikilo jona ogba ikilo jona o oba ni kan kede awe oni kenikeni ma je kenikeni ma mu nilu ninefe ti won e gbadura togun fi se o eyin olori esin wa kile nwo eyin edide e pe olorun Kọlọ̀hun dìde torí pé bí a bá dákẹ́ bí a ò bá sọ̀rọ̀ bó pẹ́ bó yá ọ̀rọ̀ a máa sọ́ra ẹ̀ orin mọ́lẹ̀ ẹ̀ náà ni àfi kọlọ̀hun pabidà kò sọ̀bìdì lórílẹ̀-èdè hey kọlọ̀hun ṣàánú wa ni o gbogbo àwọn ẹlẹ́sìn ẹjẹ́ ká papọ̀ àti kìrìsìtẹ́nì àti mùsùlùmí àti ẹlẹ́sìn kan àbáláyé ẹjẹ́ parapọ̀ ká gbàdúrà ká bẹ lọ́hun kọlọ̀hun sì dáhùn ajá ìmọ̀ bá ṣe ń pè é táwọn ọmọ ìjọ wá ń gbowó kàǹkàkàkálẹ̀ ẹjá tún pè ọlọ́run kó dá sọ̀rọ̀ orílẹ̀-èdè nàìjíríà nítorí pé ibi orílẹ̀-èdè yìí ń lọ kò yé mi o mi wà mí tó yé egbò kíkẹ́ ni mo pè é kó tó di wípé awa di egbò àdá àjínà ẹjẹ́ àdìde sí o gbogbo gómìnà gbogbo ẹ̀yin lẹ́nu lọ́rọ̀ ẹjẹ́ àdìde àwọn tó yẹ kárú lágbára ẹjẹ́ arúgbó lágbára o kó lè ní nàìjíríà kó lè ní àlàáfíà kọlọ́run sì bá wa dá sí i èyí ni mo ní o láti wí lénìí torí pé ọ̀rọ̀ náà ti wá ń di tọ́rán fọ́kálé hey àrokò títí lè ṣàwọ́wà a ní amúkun ẹrù ẹwọ́ olókèlè ẹwọ́ ẹwòsàlẹ̀ ẹrù ń bẹ́ ń sàlẹ̀ kọlọ́run ṣàánú wa ni o ẹjẹ́ ìṣẹ́ ń dédé ṣí bí ń bẹ̀ yẹn kí n bọ́ sóko bò míì láti mú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwọn agbègbè wa díẹ̀ níwọ̀nba kó tó di pé màá máa lọ gbogbo èèyàn lólùgbọ́ mi tẹ́ ẹ fẹ́ràn ètò ìdénú àjọ ṣe ni o nítorí pé ohun àbájọ wò gígun ni ń gun agbọ́lọ́hun bí ọ̀jẹ̀ mò ń bọ̀ o mi ò tí ì rebi kan torí pé mo ṣẹ̀ ń jánu bọ̀ bí gbogbo ara ẹgbàá kan tó bá bèrè lọ́wọ́ ẹ pé à ẹgbàá o báyìí sí o a ní bá a wà o yẹn ni pé bá a wà lẹ́gbàá bá a sì wà lẹ́gbàá lóòótọ́ àgbà ọ̀rọ̀ ṣe.
2: Your favorite tunes are just a click away.
0: Ẹni tó jẹ́ kí wọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà IG Ọlátúnjídé Yusuf ẹ kú ìfọmọ ènìyàn ṣe torí gbogbo bẹ́ẹ̀ ṣe ń pe ọlọ́pàá.
1: Get on the train. Follow us on social media. Facebook Jordan 105.5 FM.
0: Àwọn kọmíṣánná kọ̀ọ̀kan tẹ́ ń fún wọn ní kìlọ̀ tẹ́ ń fọ̀nà hàn wọ́n gbogbo ẹ̀ làwa ń gbọ́ àdẹ̀mọ̀ pé ẹ ṣe é tì rí eléyìí náà ẹ sì ní ṣe é tì àmì o. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Èkó wọ́n mú àwọn kan tí wọ́n fẹ́ẹ́ rẹ ọmọ ní 2.5 million ọmọ òkókó ṣe rí àwọn òkókó wà kíní kan wà ignorance wà láì ó ń pariwo àìsàn lọ ọlọ́run àìgbọ́n àìnímọ̀ àìlóye ó ń pọ̀pọ̀lọpọ̀ kú kò lè sí nǹkan méjì tí fi ń pọ̀pọ̀lọpọ̀ ju wípé ẹlòmíì kò mọ ohun tó ń ṣe mọ́ kò mọ́ o lóòótọ́ onídàájú ọmọ òun wojú ọlọ́run fọ́mọ ìrètí ti wá pin sẹ́rógéètì ń bẹ́ńbẹ́ IVF ń bẹ́ńbẹ́ tó lọ rèé ṣe ó wá lóòó lọ́rọ̀ ọmọ dókítà tó lóun bá wọn gẹ́ẹ̀tì ọmọ tí wọn ó tà wọn ti mú ọlọ́pàá mú ẹni tí ó rọ ọmọ wọn mú àwọn mẹ́ta míì náà tó níṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn wọn ti mú gbogbo wọn ṣé kò wá tán báyìí àwọn tó sì jẹ́ kọmíṣánná ní stéètì kọ̀ọ̀kan ní ìsìn wọn dájú bí ọṣẹ ni kò sọ̀rọ̀ bribe lọ́rọ̀ wọn ṣé bọ̀dé ọ̀jájú ni ló fẹ́ lọ bá ní ìpínlẹ̀ Ògùn tó lo bribe kí ló sì lójú olóore sí small body big engine ó mà ṣe o ẹ tí ì mọ̀ nǹkan kan ẹ mọ́nú gbátẹ̀ ń dọ̀rùn lá sí wọ́n ti mú wọn bẹ́ẹ̀ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn náà wọ́n ṣiṣẹ́ takuntakun wọ́n mú àwọn adigunjalè mẹ́fà kan afisu awesu bala aminu morufu sodiki òkìkí tiẹ̀ ti kàn náà rẹ́dì òkìkí ẹ̀ kàn sínú olè jíjà ó tán àbáyọ̀mí john ìbàfò ìbàfò ló ń gbé lóòótọ́ ló ṣe ń jẹ́ bàfò bọ̀ kì í ṣolú ọ̀fọ̀ ìbàfò adébóyè ọ̀jẹ́ ṣínà wọ́n ti mú wọn o PRO ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn, PPRO ìpínlẹ̀ Ògùn

0: sí ìgbédìde pẹ̀lú wòlé olórun alaye prophet peter bí ọ̀làdẹjọ glorious child wákàtí ìgbédìde ó tún ti tó àsìkò fún ọwọ́ olórun láti kan gbogbo ènìyàn nípasẹ̀ ọ̀rọ̀ agbára láti inú ìwé mímọ́ pẹ̀lú àsọtẹ́lẹ̀ agbára lẹ́nu wòlíì wákàtí ìgbédìde wòlíì peter bí ọ̀làdẹjọ glorious child iṣẹ́ wo ni ọlọ́run rẹ̀ yín sí wa lónìí
1: O de si Olorun o fanu ba mi se.
2: Akoko ise agbara lododun ye tun ti ko. Nibi ti Olorun ti ma towo woli re. Prophet Peter bi Oladejo. Glorious Child. Sure won de sile. 21 days annual fasting and prayer. Onipoji ko yo to jajabo lowo ogun akori ti Olorun fun iranse. Turn my reproach to glory. Segun mi dogo. Lakojo Saturday ojo kefa. Di ojo jimo. Ojo kerede logo osu kefa. Ni Jesu lo awa yo ti ma satoko ito. Eni to be aye jabesi wo. O fe be aye re wo yi itan re pada. Wa fọ níbi tá yí sọ pé kò sáàyè àwọn tó ti máa ń fara hàn lọ́dọọdún ló mọ bí ọlọ́run ti máa ń rìnrìn àgbára lọ́dún yìí ọlọ́run fẹ́ lu prophet Ṣẹ́gun Adémọlú prophet Jẹ́ Adébáyọ̀ Fásuì pẹ̀lú ọ̀pọ̀lọṣẹ́ ọlọ́run àtàwọn olórin ẹ̀ nígbà tí wòlíì ọlọ́run alààyè glorious child prophet Peter bí Ọládẹjọ́ wọn ó máa sọ tẹ́lẹ̀ lórúkọ Jésù tí iṣẹ́ agbára yóò máa ṣe bẹ̀rẹ̀ látọjọ́ Saturday 6th June the Friday 26th June 2026 aago mẹ́fà ìrọ̀lẹ́ la ó máa pàdé lójoojúmọ́ gbogbo ẹ̀yà àti ènìyàn ó yá nínú ìjọ Christ Ambassador Praying Ministry Incorporated tó wà ní number 27 Awuni Street off Lutro Motion Lagos tàbí kẹ́ ẹ máa pè 08029766529 nínú ìrìn àjò àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ mọ́kànlélógún ti 2026 òǹtayé ń gàn lé lórí wàá sọ testimony ẹ̀.

0: ẹni tó bi ayé jábé sí wo ó fẹ́ bẹ ayé rẹ wò yí ìtàn rẹ padà wọ àyè fún ọ níbi tá yín sọ pé kò sáàyè àwọn tó ti máa ń fara hàn lọ́dọọdún ló mọ bí ọlọ́run ti máa ń rìnrìn agbára lọ́dún yẹn ọlọ́run fẹ́ lo prọfẹ ṣẹ́gun adémọlú prọfẹ jẹ́ adébáyọ fásui pẹ̀lú ọ̀pọ̀lọṣẹ ọlọ́run àtàwọn olórin ẹ̀ nígbà tí wòlé ọlọ́run alààyè glorious child prọfẹ peter bí ọládẹjọ wọn ò máa sọ tẹ́lẹ̀ lórúkọ jésù tí iṣẹ́ agbára yóò máa ṣe bẹ̀rẹ̀ látọjọ saturday 6th June the friday 26th June 2026 aago mẹ́fà ìrọ̀lẹ́ la ó máa pàdé lójoojúmọ́ gbogbo ẹ̀yà àti èdè ó yá nínú ìjọ christ ambassador praying ministry incorporated tó wà ní number 27 awoniyi street off lutro motion lagos àbíkẹ́ ẹ̀ máa pè 08029766529 nínú orin àjò àwẹ̀ àtàdúrà ọlọ́jọ́ mọ́kànlélógún ti 2026 ohun táyé ń gàn lé lórí wàá sọ testimony ẹ̀.
1: From Lagos, this is
2: Jordan. 105.5 FM.
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.
5: Akoko adura re pẹlu
6: Gbogbo ẹgbẹ́ níbi tó lọ lórúkọ Jésù kò ní jà mí gbọ́ ní ìgbà kejì ogun pé ó jáde ìròyìn ikú ẹ̀ ni wọ́n gbọ́ kò ní jà mí kò ní jọmọ kò ní jọkọ kò ní jàyà mí.
7: Value innovation radio has never been this excited.
6: Sọ ilé yìí pẹ̀lú mi mọ́ jẹ̀mú pé ó sùn ní òjì mọ́ lórúkọ Jésù ó yá.
7: This is Jordan.
6: June, wo August, wo September, wo October, wo November, wo December. Te gbọ mi yi, iye eyan to de papu te yen, Olorun ko fe mi won di. Gbọ oro Oluwa loruko Jesu, o fa ku ni.
8: Listen now and turn up.
9: I don't lie when I say I did.
6: Wo nu ile re, gbọ oro Oluwa ni oruko Jesu.
10: O fa mi ni no dre.
6: Akwa omo o ne ba o ofa ipo oko o ne ba o ofa ku aya o ne ba o ofa ku ojiji o ne ba o ni oruko Jesu to ba je pe on ko nti wa lara re to le yori si ku ojiji lowo lowo ina ko jorun bi mo je mu kan ba wa lara re to le lead si ku ojiji ni oruko Jesu Oluwa ko dana sun gbogbo ofa attack okoko ti mo pa yan mo bi to ba ka yan mo ti won fe ran si o abilu aran si afe si ku back to sender to ba gbọ mi lori ero alatagba mo send the back to sender gbogbo aran si ku abilu ku asasi ku ti won fe ran si o ni oruko Jesu back to sender ibi gbogbo ti ti pinu e le fun eto ibi gbogbo ti ti seto le fun eni to seto yen ko fori ara e pe iran odi oni se lori e ala odi oni se lori e aso tele odi oni se lori e ofa yi oni ba o loruko Jesu oni wodi ni oruko Jesu oni wo gbikun ni oruko Jesu gbogbo ise ti ti foru se nitori pe ki le gbe omi lodun yi lori omo lori aya lori oko loruko Jesu ise na jona lati oni lo to gbo mi asiri ota tu lori aye e asiri won oni bo won oni rin lojo tebi npona loruko Jesu gbogbo awon omo to gbara re jade oko re iyawo re ile oni mu eje yin ninu ile te ti gbo mi e oni sofo Jesu Oluwa wa amen isoji to wa ni ale oni bakan na ni aro la Thursday mu oyin re to ti fi yo si yen dani laarin ago mejo si ago mejila isoru ni ojo Friday ripo wa ninu isoru yen Oluwa ni ka gbadura fa abugan o mo pase loruko Jesu oni sonu aye oni mu o iran odi oni se lori e o ni oruko Jesu amen adura tako idanwo wo n ta fe fi gbadura loni niyan Olorun oni dan wo ah o ni ri dan wo gbogbo abi ame sami aye oni fi ku omo dan wo awori ka ri basaida eli ma era baka mi mo bi to ti gbo meme mo to nse lowo sugbon bo se gbo mi kara yi loruko Jesu aye oni fi ku omo dan wo mo so ni igba keji aye oni fi ku omo dan wo mo so ni igba keta aye oni fi ku omo dan wo awon idanwo kan be to le teyan ki le wu stand e awon idanwo pe ki okunrin ti mo sise tele tele sugbon lojiji ki se bo lowo e ko wa deni to nsu to ji iyawo e lo wa nbo idanwo nla kan to le niyan o awon idanwo na ni pe ke eyan tomo jade ile iwe university komo nde wa se wa se komo rise kan wa pada wa ma go kada kan ma koja ni waju iya e idanwo nla ni iru e mo pa yan lekun idanwo nla ni pe komo eyan ku ikankan nu awon idanwo yi oni je ipin re o idanwo ni aisan an na gbekiri ah ma nkan njo kan oni baba Davidsoye oni ejo o pe mi oni mo gbo wa su ni ori radio oni e bo nbe lohun ko won ku mo ni kilode oni gbogbo nkan ti tan e wo idanwo nla niyan o idanwo ti mo mu ke

bá rí àwọn tó dìde, tó bá rí àwọn tí ayé yẹ, tó bá rí àwọn tí ohun gbogbo ń ṣiṣẹ́ fún, tó bá rí àwọn tó jẹ́ wípé bí wọ́n ṣe ń lù ló ń dó, bí wọ́n bá gbé ìgbésẹ̀ kan tó dáa, tó bá rí àwọn tí wọ́n rìn nínú ọlá, ọlà àti ohun dáadáa, àìdá o, ó mọ o, ó mọ o, mọ̀ pé ìkọ̀kọ̀ wọn kò ló ń ṣiṣẹ́ fún wọn. Ohun tí mo fẹ́ bá ọ sọ lónìí, mo fẹ́ kó fi iyè sí, kó dẹ̀ mọ bó ṣe máa concentrate lé lórí. Lọ́pọ̀lọpọ̀ ìgbà, kì í ṣe iṣẹ́ ló gbé èèyàn débi gíga, kì í ṣe connection ló gbé èèyàn débi gíga, kì í ṣe torí pé èèyàn mọ̀wé ló gbé èèyàn débi gíga, kì í ṣe torí pé èèyàn dáa ló gbé èèyàn débi gíga, àìdá kì í ṣe pé torí pé o mọ̀ ṣe ló jẹ́ kó o jábọ́, kì í ṣe torí pé o mọ̀ èèyàn ló jẹ́ kó o jábọ́, kì í ṣe torí pé bóyá o wà lábúlé àbí o wà níbi tí àwọn èèyàn ò sí ló jẹ́ kó o jábọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo mọ̀ dájú, òun ni wípé ìkọ̀kọ̀ wa ò àìdá lòdì sí wa tàbí tó sọ̀pọ̀tì wa. Bá a bá rí ẹni tí ó dáa fún, bá a bá rí ẹni tó jẹ́ èèyàn, bá a bá rí ohun gbogbo dáadáa lọ́wọ́ ènìyàn, ìkọ̀kọ̀ ẹ̀ ni sà, ìkọ̀kọ̀ àti àná ẹ̀, òun lẹ́ni yẹn dì pẹ̀lú tó jẹ́ kí ọ̀nà ẹ̀ kó là. Ó bá dàbí pé òun ja ogun tí ò ṣẹ, ọwọ́ ìkọ̀kọ̀ ni o. Ọlọ́run gangan, ìgbà tí ó tú ìkọ̀kọ̀ ẹ̀ ṣe, òun ní bí ìkọ̀kọ̀ ẹ̀ dídé bí àbò fún àwọn ènìyàn. Ìkọ̀kọ̀ ẹ̀ ló máa sọ nǹkan tó máa jẹ́ tàbí nǹkan tó máa jẹ ọ́ nínú ìrìn àjò ẹ̀ jẹ́ tó padà sọ. Bó o bá ń jẹ ọlà tàbí ò ń jìyà, ọwọ́ ìkọ̀kọ̀ ẹ̀ ni. Ohun tó o bá ṣe ní ìkọ̀kọ̀, ó ní àyànmọ́ máa gbé jáde ní gbangba fún ọ. Ẹ̀kalẹ̀, ẹ kú àtàárọ̀, ẹ kú iṣẹ́ òní. Ọwọ́ Ọlọ́run ní kó wà lórí ayé rẹ, kí agbára Ọlọ́run kó bẹ̀ ọ́ wò níbi tó ti nídìí àtúnṣe, níbi tí ayé ẹ ti nílò kó tutù, kí Ọlọ́run kó bá ẹ tutù, níbi tí nǹkan ti dàrú mọ́ ẹ lọ́wọ́ tó mọ̀, kí agbára Ọlọ́run kó lọ bẹ̀ kó lọ bá ẹ tó, níbi tí nǹkan ti yẹgẹ̀ mọ́ ẹ lọ́wọ́ tó fiyè sí, kí bàbá mi ó tó lálẹ́ yìí. Bó o ti ń wọlé lọ sùn, mo bèrè fún ọwọ́ agbára kí Olúwa kó tú gbogbo nǹkan tó dàrú nínú ayé ẹ ṣe. Wòlíì rẹ tí mo fi àdúrà sí ọ wọlé, tó máa ń dẹ̀ sí ẹ níyì sí àwọn nǹkan kan tó lè gbàdúrà sí. Ó bá dàbí wípé ó ti gbìyànjú, ìyànjú ẹ ò lọ, ó ti sáré, eré ẹ dàbí pò mérí sá, ó yá ó ti gbàdúrà, àdúrà dàbí pé ó fẹ́ dèké lójú ẹ, ó wá kíyèsí tí mo fẹ́ ba ẹ sọ lálẹ́. Ó yá ó lè jẹ́ pé òun gangan òun ló ń sanwó òdì sí ọ. Lọ́pọ̀lọpọ̀ ìgbà a máa ń béèrè ìbéèrè pé kí ló fà á tí àdúrà mi ò gbà. Àgbékalẹ̀ ọ̀run la ò mọ̀, tó bá jẹ́ pé a máa àgbékalẹ̀ ọ̀run, à á mọ̀ pé kì í ṣe ọwọ́ àdúrà ò ní àdúrà ò gbà. Kì í dẹ̀ wá ṣe pé Ọlọ́run ò dáhùn àdúrà, kì í ṣe wípé ọwọ́ ìkà ló ṣe ìlòdì sí ọ. Àìléèyàn òun ló fà á tí nǹkan kan tó fi dà bẹ́ẹ̀. Ohun kan ló bójútó, ó bójútó rárá. Bóyá òye ni òye wa o, bóyá wọn àdẹ̀ tàn mọ́lẹ̀ sí fún wa ni o, bóyá òun ló fà á. Ṣùgbọ́n lọ́jọ́ tí Olúwa tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí, ọjọ́ yẹn ó ní nǹkan yí padà fún mi. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, agbára ìkọ̀kọ̀ lágbára lé wa lórí débi wípé gbangba wa wá di ẹ̀sìn máa gbọ́ o. Ìwé onísàmù wípé ẹni tí ó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo, ìyẹn ni wípé Ọlọ́run gangan kò fi ibi ìkọ̀kọ̀ ẹ̀ ṣeré. Bẹ́ẹ̀ ni sà, Jésù nígbà tó wà láyé kò fi bí ìkọ̀kọ̀ ẹ̀ ṣeré, torí ìkọ̀kọ̀ ẹ ò làṣírí ẹ, àṣírí ẹ ò lágbára ẹ, agbára ẹ ò ló sọ irú ire àbí ibi tó máa tọ̀ ọ́ wá. Máa gbọ́ o, ìkọ̀kọ̀ ẹ ò ní àṣírí ẹ, àṣírí ẹ ò ní agbára ẹ, agbára ẹ ò ló máa sọ ohun tó wá bá ọ, àìdá nírè tàbí níbi. Mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wa a kì í fiyè sí ìkọ̀kọ̀ rárá, a fiyè sí rárá. Lọ́jọ́ tí Olúwa tàn mọ́lẹ̀ síbẹ̀ pé lọ gbàdúrà lórí ìkọ̀kọ̀ àwọn tó ti kọjá níwájú ẹ tó lè dá ayé ẹ dúró. Jésù wípé ohun tá ẹ bá ṣe ní ìkọ̀kọ̀ ní orí òrùlé láò ti polówó ẹ̀. Ìyẹn ni wípé ìkọ̀kọ̀ lágbára àti fi gbogbo ohun tó ń ṣe wọ̀n ní gbangba tó bá ya. Bọ́mi dáadáa sà, bó o bá rí àwọn tó ga,
to ba ri awon to ni lari owo ikoko won o lo je ki won gbe won tori won concentrate lori ikoko won won grow won dagba ni ikoko gbogbo igba ti awon elegbe won to ku ti won se kankan won duro ni ikoko won ti aye ara won bo gbogbo nkan to ye kan se ki kan le fi ye won bo ba ri eni to di nla ko mo wi pe o ti develop are ni ikoko mami ijo mo pe ikoko e o lo fa adua e wale bẹ́ẹ̀ni sá jẹ́ wá sọrú ìkọ̀kọ̀ mẹ́ta tó ní agbára ìkọ̀kọ̀ ìran tó ti jáde ohun tí wọ́n ṣe tí wọ́n ṣe ní gbangba tí ọlọ́run ń sọ ní kọ̀rọ̀ nínú ayé ẹ̀ bó o bá dín pẹ̀lú ẹ̀ o lè máa gbàdúrà kó o máa mọ̀ gbọ́ mi dáadáa sá kí ló dé tí àwọn ìka àti àwọn ẹ̀mí búburú tí wọ́n fi yan ìkòkòkò láti máa ṣe nǹkan kan torí wọ́n mọ̀ wípé ohun tí àwọn bá ṣe ní ìkọ̀kọ̀ ó bò jù bẹ́ẹ̀ lọ kí ló dé tí àjẹ́ fi yan òru láti ba nǹkan jẹ́ kí ló dé tó fi jẹ́ wípé ìkọ̀kọ̀ ní gbogbo nǹkan búburú lọ jókòó sí bẹ́ẹ̀ ni sá ọlọ́run gangan ìkọ̀kọ̀ ò ní bí ìkọ̀kọ̀ ọlọ́run bí ò bá lágbára kò lè jẹ́ ààbò lórí àwa ènìyàn bẹ́ẹ̀ni sá olúwa sọ fún mi pé bí ayé mi bá da bí ayé mi bá dìde lọ gbàdúrà lórí ìkọ̀kọ̀ ìyá ẹ lọ gbàdúrà lórí ìkọ̀kọ̀ àwọn bàbá ẹ ní ọdún tí mo jáde bible college ọ̀rẹ́ mi kan àjọ jáde ni bó ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ olúwa láàrin ọdún kan gbogbo nǹkan ti yí padà fún máa gbọ́ o máa gbọ́ ọ̀rọ̀ mi gbogbo nǹkan ló ti yí padà fún láàrin ọdún kan ó ti ní gbogbo nǹkan ìrànlọ́wọ́ dìde ó wá fẹ́ ṣe àjọ̀dún ọdún kan ìgbà tí mo débẹ̀ mo ń wò pé ẹni tó ń bẹ̀rẹ̀ ní ọdún kan ó ti fẹ́ lé ọlọ́dún mẹ́wàá bá ó tiẹ̀ ti ń já ọlọ́dún mẹ́wàá míì ó ti ń dàjò sẹ́yìn olúwa kí ló dé olúwa ní rárá o kì í ṣe òun nǹkan tí àwọn òbí ẹ̀ ṣe níkọ̀kọ̀ ó ní mo ń sọ fún ní gbangba olúwa wípé bàbá tó bí bàbá bàbá ẹ ó sì mí kò dúró gba èrè bàbá tó bí bàbá tiẹ ó sì mí kò dúró gba èrè bàbá tiẹ wọn sì mí ní ìkọkọ wọn dúró gba èrè òun ni mo wá kó fún òun ní gbangba èrè ìran mẹta òun ni mo kó lè lọwọ kóun lè fara wọn ní ìran kẹrin pé mi ò kì í ṣe ọlọ́run tó ń jẹ ìyàngó ní ọdún yẹn ni mo lọ gbàdúrà olúwa ìran tí mo ti jáde láti ìgbà yẹn ni mo ti jókòó lórí ìkọ̀kọ̀ mi kí làwọn òbí mi ṣe níkọ̀kọ̀ tó ń farahàn nínú ayé mi bóyá bó o bá gbàdúrà bẹ́ẹ̀ bóyá ọlọ́run yóò ràn ọ́ lọ́wọ́ má gbàgbé pé gbogbo ohun tó ń ṣe níkọ̀kọ̀ nísìnyí àwọn ọmọ ẹ kò so má gbin ibi ilẹ̀ fún wọn má sọ lójú gbogbo èèyàn pé mi ò bá ti èèyàn jẹ ọlọ́run ò gbọ́ ọ̀rọ̀ ẹ in tó ń lọ ní ìkọ̀kọ̀ ọkàn ẹ wo ni ọlọ́run gbọ́ ijó mọ̀ pé o lè gbàdúrà kó o gbàwẹ̀ kí ìkọ̀kọ̀ ẹ kó ba àdúrà ẹ jẹ́ ijó mọ̀ pé ohun tó ń rò lọ́kàn ìkọ̀kọ̀ ẹ ni ó lè ba gbogbo ìbéèrè tó ń béèrè jẹ bẹ́ẹ̀ ni sá jóòbù ó ń rúbọ ó ń ṣe gbogbo nǹkan ṣùgbọ́n ìkọ̀kọ̀ ẹ ó takò àfìgbà tí ibi tó ń rò lọ́kàn àfìgbà tó padà ṣẹṣe gbogbo ẹ̀yin tí ọ̀tá jókòó sí ìkọ̀kọ̀ yín láti ba nǹkan jẹ́ fún yín orúkọ jésù olùgbàlà kí ọlọ́run kó ba iṣẹ́ òkòkò jẹ lórí ayé rẹ gbogbo iṣẹ́ ìkọ̀kọ̀ pátá ó là ń pè ní iṣẹ́ òkòkò bẹ́ẹ̀ ni sá tó ti wò pé ó gbàdúrà lórí àwọn nǹkan tó ń gbìn ní ìkọ̀kọ̀ lóòótọ́ ló ń gbàdúrà ṣó kì í fúrúgbìn nǹkan míì ní ìkọ̀kọ̀ kíyèsí o ọ̀rọ̀ ọgbọ́n tí mo fẹ́ sọ fún ọ lónìí nìyẹn bí ọlọ́run bá ràn lọ́wọ́ tó o bá lè rádùn àgbà ní dimension wà á rí ọwọ́ ọlọ́run ẹ gbọ́ eléyìí sá gbogbo nǹkan tó o bá ṣe fún ènìyàn ní ìkọ̀kọ̀ wà á gèrè ẹ o kò sí bó ṣe fẹ́ ṣe agbára tó ń ba nǹkan jẹ́ fún ọ nísìn ọwọ́ ìkọ̀kọ̀ ni sá ẹnìkan sá ó máa gbàdúrà agbára tó ń lo àṣìṣe àwọn tó ti lọ láti dá ọ̀nà mi rú ó yá orúkọ jésù ẹ̀jẹ̀ jésù tú ọwọ́ ìkọ̀kọ̀ àwọn òbí mi lára mi tú ọwọ́ ìkọ̀kọ̀ àṣìṣe mi lára mi tú ọwọ́ ìkọ̀kọ̀ èrò burúkú lára mi bó o bá múra àti gbàdúrà kíyè sí ọ̀rọ̀ yẹn bẹ́ẹ̀ ni sá ìkọ̀kọ̀ ẹ o ló sọrú àlá tó ńlá bẹ́rù bá ń bà ẹ tó ń wò pé sí ayé mi kò ní bàjẹ́ báyìí àlá ẹ máa gbé ẹ lọ sínú ẹ̀yìn á lọ sun ẹ pọ̀ mọ́ àwọn abúlé yìí ṣùgbọ́n tó declare sí ìkọ̀kọ̀ ẹ pé bọ́ùn olúwa bẹ́ẹ̀ ni ò ní lálàkàlà mọ́ jésù ọmọ ọlọ́run gbọ́ láti ìgbà tí mo ti bá ìkọ̀kọ̀ mi wí láti ìgbà tí mo ti bá ìkọ̀kọ̀ àwọn tó ti lọ wí pé ẹ ò ní lágbára lórí ayé mi naturally ni ọlọ́run disconnect mi gbogbo ẹni ó ṣe ibi sí ọ ní ìkọ̀kọ̀ gbogbo ẹni tó fi ìkọ̀kọ̀ bà ẹ láyé jẹ́ orúkọ jésù olùgbàlà kí agbára wọn kó bàjẹ́ irúgbìn tí wọ́n gbìn sí ọ láyé nínú ìkọ̀kọ̀ òkòkò wọn orúkọ jésù olùgbàlà ó fà yọ ohun tí à ń bàjẹ́ lálẹ́ yìí ohun tó fi ìkọ̀kọ̀ bá ayé mi jẹ́ olúwa bà á jẹ́
won lo fin ka samu yi lale yi mo fi olorun be o awon samu mere rin ti mo fe fo yi jo mo fi jesu be o ma sa lai fi gbadua ko de ka si omi ko bu iyo si samu mere rin yi o ma lo mo fi olorun be o ko ka loto ka si omi kanka e wa tu ka loto oluwa be ikoko mi wo Psalm 19 Psalm 25 Psalm 80 at Psalm 89 God adao ori opolopo yin ma tun ma pe mi Psalm 19 Psalm 25 Psalm 80 at Psalm 89 ma worry bo ba se ri e tu owo ikoko ton da mi laye ru ti o je ki ri owo adua e tu lara mi mo gba oluwa de ran mi lowo igba da lo tu aye mi kuro ninu ikoko awon obi mi igba ye ni mo ri ona lo mo tun gbadua ikoko mi oluwa je ki owo agbara re ko duro nibe bi oluwa tin be ti emi embe owo ikoko to di e mole oluwa tu o mbe agbara olorun yo ran lowo oju nitio yo dara fun o okan re ma bale iran ati aladere yo se lori aye re oni jiya oni damo olorun yo ran lowo lola a wa gbadua to ni itumo daada boluwa tin be ti emi embe yo de dara fun o ikoko to so di agan o tuwo ikoko to so di aline o tuwo ikoko to n ba isare je oruko jesu owo ikoko ye tu lara e ikoko to n ba gbogbo igbeyanju e je ti o je ko yo olorun tu lara e ikoko to mo nipa e to si nbe oruko jesu olugbala oluwa da o lare o oluwa tu aye re sile aye re bo lowo ogun ikoko aye re bo lowo ogun aimode oruko jesu olugbala iya to n je to mo die owo olorun tu ole iran lowo dide si o alafia fo ma gbagbe ore 66 e ti mo tenumo lalale ko dati e 61 42 08 38 72 61 42 08 38 72 Jump in last time 61 42 08 38 72 Obey Daniel Olufemi Komolafe iranlowo yo dide si o wa de ri owo ri olorun alafia fun number to ma pe leleyi to ma fi gbadua 0 0 28 1 1 1 0 7 0 1 4 3 3 8 1 1 1 0 7 0 14 33 81 11 tabi 0 8 0 2 8 6 1 2 2 3 8 0 0 28 61 22 38 iranlowo dide si o God bless you.

0: Hallelujah.
1: Ajá máa kí n gbogbo tí ẹ ti ń gbọ́ wa lákòókò yìí. Ẹ kábọ̀ sórí ètò àṣẹṣe lórí rédíò. Ètò tá a gbé kalẹ̀ fún ìtúsílẹ̀ ọ̀nà àbáyọ àti àṣeyọrí. Mo náà láti sọ fún yín pé wòlíì àgbáyé ni ti wà níkalẹ̀. Bàbá wa Prophet Dr. MS Fabi yìí, Bàbá Possibility. Bàbá, ẹ gbàdúrà fún aláwòkọ ìsà.
0: Mo bánú jẹ́ mi nù Jésù. Orere dá mi lọ́la. Ọba tí ń sẹ́kù di ayọ̀.

0: mo sún lè fẹ́ nìkan tó gbọ́ mi jíjáde rẹ jehovah jesus christ holy mike ìwọlé rẹ ẹ̀rín ni ayọ̀ ni ògo ni ìrànlọ́wọ́ ni ìdùnnú ni ìbùkún ni oníṣàlàyé ni ọfà oníbẹ̀ ìjì oníjẹ ogun ni borí ẹ àwọn kan kóra wọn jọ lórí sọọlù
1: wọn ni wọn ni jẹ wọn ọdẹ ni mu
0: bí wọn ti sọ
1: sọọlù kú
0: paul kú.
1: Paul did not die, and he died.
0: Bíbélì wípé ọbẹ̀ ẹrọ́dù tí ó bẹ̀rù Ọlọ́run.
1: Ẹrọ́ that did not fear God.
0: Ìdí jẹ́. Ó bí wọn pé gbogbo ẹni tó bá gbógun ti àwọn ọmọ Ọlọ́run.
1: For those that wage war against God,
0: wọ́n gbọ́dọ̀ fara pa ìdá.
1: They must receive.
0: Wọ́n jí àpótí ẹ̀rí
1: òòṣà. They took away the
0: arkọ̀bí and the fọ́nà. Ó dojú bolẹ̀, wọ́n náà tẹ́kùn ni wọ́n gbèyìn lógé lẹ́kọ́gé lẹ́sẹ̀. Gbogbo ẹni tó bá nù fẹ́ fọ ọkàn
1: tó
0: nù fẹ́ pa ẹ lára lọ́sẹ̀ tó nù fẹ́ ní ẹ lára lọ́sẹ̀ inú ọlọ́run máa jó o máa náyọ̀ ọmọ rẹ̀ máa náyọ̀ o ti ń sunkún tipẹ́ lórí ọmọ ọmọ mi ń tọ̀ lé ọmọ mi ó fẹ́ẹ̀lì ọmọ mi ò rí ìwé ọmọ mi ò ríṣẹ́ ọmọ mi ò nọ́kọ ọmọ mi ò rẹ́rìn-ín ọmọ mi ò nọjọ́ ayọ̀ gbogbo nǹkan mi ló dàrú mo ta ohun tí mo ní ṣùgbọ́n ní ọ̀sẹ̀ yìí o ohun tó gbomi lójú ẹ̀ ọmọ mẹ́rin wọlé ọmọ rẹ ọlọ́mọ àfi pa ẹlẹ́rìn iṣẹ́ rẹ ọlọ́mọ àfi pa ẹlẹ́rìn márèjì ẹ lọ́sẹ̀ yìí ọlọ́mọ àfi pa ẹlẹ́rìn àwọn àdáwọlé rẹ ó máa pa ẹlẹ́rìn lọ́sẹ̀ yìí wà á lè yọ in Jesus
1: name.
2: Bàbá èní ni ọjọ́ àánú ti ṣọjọ́ Wednesday kí ló tẹ àkórí ọ̀rọ̀.
0: Ṣùgbọ́n kí o rántí mi.
1: Remember me.
0: Bàbá sọ lórí rántí.
1: Talking about remembering me.
0: Má kọrin kan fún wa o.
1: I have sing a song.
0: Mo dàbí a fẹ́ ká gbàdúrà lórí ẹ̀.
1: And I want you to pray over it.
0: Má fẹ́ ká gbàdúrà lórí
1: ẹ̀. I want you to pray over this.
0: Yà

0: 69 94 99 92.
1: Everybody, this is the sweet and it's about to get
2: up. Echo Bank
1: of Funky today. Great music and fantastic.
0: 38 12 15
2: 68
0: 43 38
2: 12
0: 12
2: 15
0: 15
2: 68
0: 68
2: 43 bank keji ta le fowo to je church account o ma gbo ruko church jade ta la kokon yen Fabi Michael Osoji eleyi Fidelity Bank ni o ma gbe Celestial Church of Christ Oiki Mole Ayo Parish. Ohun ni 411 01 01 01 89 89 25 252. Kò sí ohun tó ṣe tó gbé o, nítorí Joe 41:11 níta ló ṣáájú ṣe fún mi tí èmi ò ṣe mú padà. Nígbà tí Psalm 50:5 máa sọ, ó ní kó àwọn ènìyàn mímọ́ mi jọ àwọn tó fi ẹbọ dá má jẹun. Nígbà tí 14 máa sọ̀rọ̀, ó ní rú ọba ọpẹ́ sí Ọlọ́run sọ ẹ̀jẹ̀ rẹ fún ọ̀gá ògo. Miyẹn mo fi ní ìdí ọpẹ́ yín, ọ̀rẹ́ yín, ìdá mẹ́wàá yín, ẹ fẹ́ràn pàdé ìlọ́wọ́ yóò dára fún yín. Ọkàn yín á dẹ̀ balẹ̀. Ní ọ̀la
3: tomorrow
2: ní olújọwa ní kọ̀mán. Ìkọ́là rodù yẹn látojú òre láti kọ́lá. Abúlé ẹgbà yànà pàjá jẹ́ ká pàdé
3: èmi wẹ̀sì
2: bíkíbi tó bá lè wà ní gbogbo ìlú Èkó tàbí Ògùn
3: state
2: tàbí Ọ̀yọ́
3: ni
2: tí ó bá lórí ọ̀fẹ́ ní àárọ̀ yìí jẹ́ ká pàdé. Ṣùgbọ́n ní ọ̀la
3: àwa
2: ní
3: Ìkòròdú
2: ló bá ti mú láti gárẹ́jì Ìkòròdú sọ pé lọ sí tẹkníkà ẹgbẹ́ tẹkníkà níbikíbi ní gbogbo agbègbè Ìkòròdú
3: ìsìnkú ní
2: àti níbikíbi mo ń kéré mu owó ńlá ni ní ìmọ̀ bí tó lè wà
3: láti Ìkòròdú
2: ó lọ sí ti ṣe tẹkníkà ẹgbẹ́ tẹkníkà ẹni tó ṣùgbọ́n wà wọlé lọ́nà tó wà lẹ́gbẹ́ tẹkníkà ẹ ago mẹ́sàn-án ni ọ̀la ní Singa gbogbo Sunday la máa ń jọ sílẹ̀ bákan náà gbogbo Wednesday àwọn náà ṣe sìn ọjọ́ àná ní ti ṣe Ìkòròdú Thursday máa wà bẹ́ẹ̀ mo lè máa dá lo fúnra mi live.
3: Àdàdà yóò di
2: there. Gbogbo àwọn àkáǹtì àti ẹ̀rọ ilẹ̀ ti gbọ́dọ̀.
3: Ẹ kù ká gbàdúrà fún yín.
2: O kò dé Mala to support program. Rédíò kì í ṣọ̀fẹ́ owó náà sọ
3: pa á sábẹ̀.
2: Ẹ fún wa ní support. Ọpẹ́ yín, ọ̀rẹ́ yín, ìdá mẹ́wàá
3: yín.
2: Láti support rédíò kí ìpàdé lè máa lọ.
3: O
2: ní pokùn so.
3: Ẹ̀kúnrẹ́
2: dẹ̀ balẹ̀.
3: Àwa ṣàṣeyọrí.
2: Mo retí ẹ láàárọ̀ yìí. Mo retí ẹ lọ́la ní ti ṣe Ìkòròdú. Ṣùgbọ́n ní Friday,
3: ìṣòro
2: wà lórí ìjọ wa. Bákan náà, ní ti ṣe àtàn ọ̀bẹ̀rẹ̀ ní ọ̀la. Mo retí ẹ níbẹ̀. Ìṣòro wà. God bless.
4: Ló máa dá Ọlọ́run bàbá possibility máa ṣe yánu.
5: Celestial Church of Christ, Okiki Imale Ayo Cathedral 1, Tokale si 7, Okiki Imale Street behind Command Grammar School, Ikola Agodo Ipaja Leko, bi awon ipade adua ati isin ojo Sunday se lo re o, gbogbo ojo Wednesday lososẹ ni ipade hour of possibility, laago mẹ́sàn òwúrọ̀ dago kan ọ̀sán, ojo Friday keji lososun ni sọ́ọ̀rù máa ń wáyé, laago mẹ́wàá alẹ́, ẹ̀sìn ojo ọ̀sìn máa ń bẹ̀rẹ̀ laago mẹ́wàá òwúrọ̀ dago méjì àbọ̀ ọ̀sán, ẹ̀wẹ̀ ní CCC, Okiki Imale Ayo Cathedral 2 ní Ìkòròdú, Tokale si 5, Fasasi Anibaba Street, off Oyenuga Street by Technical College. Òkè ọ̀tá ọ̀nà Ìkòròdú lẹ́kọ̀ọ́ gbogbo ọjọ́ Thursday nípàdé hour possibility láago mẹ́sàn òwúrọ̀ dago kan ọ̀sán Friday tó kẹ́yìn oṣù ní sọ́ọ̀rù láago mẹ́wàá alẹ́ aago mẹ́wàá òwúrọ̀ dago méjì àbọ̀ ọ̀sán lẹ́sìn ọjọ́ Sunday máa ń wáyé o farahàn láwọn ìpàdé àdúrà wọ̀nyí ọ̀rọ̀ rẹ̀ a ṣeé ṣe Prophet MS Fabiyi JP lolúwa ń lò.
6: Fọ́nrán lọ wú àdúrà 091-26-28-8216 tàbí 080-50-27-5621 ẹ̀kọ́ ló pe 070-69-94-99-92.
5: Lọ́kọ̀ Jésù.
7: From Lagos, this is
8: Jordan. 105.5 FM.
9: This is Jordan 105.5.
10: Station with a voice for

ẹni tó kọkọ lẹ tó ní kò sọnù àbáyọ fún tó tún lẹni fẹ ẹni tó ti pè lágàn tó tún padà dìyà ọlọmọ ní bọ́ mo ti fẹ́ bẹ̀.

0: orúkọ mi ni Akíndélé Adéyẹmí láti ìlú Ìdọ̀rìn. Ìyàwó mi ló invite wá sí program yìí láti ìlú Ìdọ̀rìn. So gba tó invite mi, mo ti kọ́lé kan tẹ́lẹ̀ 2016 mi ìrìkọ́ tán. Ṣùgbọ́n Ọlọ́run bá mi parí ẹ̀ ní ọdún yìí náà, ilé kejì náà, ọdún yìí náà ilé kẹta.
1: Mo 2016
0: mo ti n kọle yẹn mi le pari ẹ. So igba ti iyawo mi wa sọ wa ni mo ni mo like mo ni mo try so mo wa asthmatic tẹlẹ. So Ọlọrun wo mi san
1: ọjọ yẹn náà.
0: Baba igba ti mo de program yẹn, baba fun wa ni pure water, oni ka joko mo ye mu pure water yẹn, aya mi kan clear bẹ ni pe won kan fin kan fọ ma duro si bi ti smoke wa tẹlẹ, mi o le duro, mo bẹ si n duro gbogbo nkan ti mi o le se tẹlẹ, mo bẹ si n se. Ile yẹn naa papapa enikan sọ pe o ni o gbọn pa ile mi pe mo kọle yẹn pe mi o ri igi kan le yẹn pe ko sowo, o kan lọ o ja igi 1.something million. O ni kọ ko lọ site, won ko lọ ọjọ kẹta Ọlọrun pese owo yẹn. So mo ṣe abẹ si mi o o pọ
1: mi o le sọ tan e tun wa kọ mi
0: mo imi ikẹta Ọlọrun tun pese e. So awon wa so pe won ni past, won ni mo ni gbogbere owo Ọlọrun ore oke oke lo se o ki se mi o
1: ti wa ni gbogbere owo bayi.
0: Ah baba mo dupe
1: gbogbere anointing lo bo si olori e pariwo orun se ibukun ma bo orun se iranlọwọ ma bo orun se oju rere ma bo orun se aye mi dide orun se ipin mi yi pada orun se ayanmọ mi fọhun oke oya yo mayege lu abaya agadasa radabaja baya agadasada madale gedu a. John chapter 3 verse 27. John 3:27. Juanu sit down. O si wipe. Eyin ole ro nko ngba. Ti a ba fun latorun wa. Oga ko sibo se sapato.
2: No matter what you try,
1: I want kankan be.
2: There are some things, sir,
1: ti o le wa,
2: that will never come.
1: Afi torun ba si
2: until heaven open.
1: Ayaga debe lo sata. E tun pariwo orun si. E kigbe orun si.
2: My heaven open.
1: So pe orun si.
2: My heaven open.
1: So pe orun si.
2: My heaven open.
1: Lati oni lo.
2: From today,
1: medu ale.
2: In the name of Jesus.
1: Gbogbo eyi ti orun ti.
2: All of it that happened at the shot again.
1: Orun yin bere si.
2: Heaven open.
1: O meta lo ma sele.
3: The night show, and today we'll be discussing
4: the voices.
2: As people that are giving do a
1: gba,
2: people that can pray, people that are
1: anointed,
2: people that can preach,
1: but
2: they will never help.
1: Moria kisa lono.
2: I think I'm all right.
1: Modere ni to wa afraid.
2: And every time that
1: ninu oppression,
2: in oppression,
1: subati ana lo.
2: What they are help?
1: I lost the party kan.
2: We went to party.
1: Ni odu die se.
2: Some years back,
1: ikan lara awon ore mi.
2: One of my friends,
1: lati America,
2: from America,
1: o wa soku.
2: He came for Benin.
1: I wa lost the party.
2: We went there.
1: Awon eyan la la lo wa.
2: Great people were there.
1: I said great people.
2: Awon eyan la la.
1: Big people.
2: Awon eyan
1: la la. Billionaire, millionaires.
2: Billionaires, millionaires.
1: Omo kore to wa pe ko wa
2: ko. The man is better to
1: see. Ni won ba temi.
2: So my own knowledge.
1: Mo member mo ri.
2: I know those that can
1: see. Tori mo ti ko ni party.
2: But I've sang in parties
1: before. Now, mo ri omo kore yi.
2: I was seeing this young man.
1: Ati ki he.
2: You from
1: good. I was see.
2: To ki see.
1: I was see.
4: Bẹ́ẹ̀ni ló ń dà.
2: Ìwà jọ jọ bi.
4: Ṣùgbọ́n tó yà mí lẹ́nu ni
2: pé
4: wọ́n ń gbé owó fún.
2: They were giving me bills of money.
4: Wọ́n bèrè mo ni.
2: I now ask.
4: Ta lọkùnrin?
2: Who is this man?
4: Wọ́n ní gbogbo oríṣẹ́ yìí.
2: The service is.
4: Wọ́n ló ń lo ni.
2: He owns there.
4: Ibo ló ti rówó.
2: Where did he get money?
4: Wọ́n ní gbogbo group wọn tí mò ń wò
2: yìí. The time the group that sees that.
4: Kò sí n tán fẹ́ ṣe láyé.
2: The place wọn tó bí láyé.
4: Kọjá London.
2: Whether in London.
4: America.
2: In America.
4: Kọjá Canada.
2: Or Canada.
4: Ọmọkùnrin náà mú lọ.
2: Did he stay man dey?
4: Torí àbúrò ìtàn nínú wọn.
2: Because the younger brother of
4: God. Àìsà. Ìyá ò jẹ n tí ò lé ìyá
2: ò fà.
4: Tó o bá lè kígbe kígbe o. Ọ̀run ìrànlọ́wọ́
2: sí
4: lónìí ọjọ́ àánú. Ọ̀run ìrànlọ́wọ́ sí fún mi. Ẹ jẹ́ kí àwọn kan gbà á. Tó bá mọ tó ń jẹ́ ìrànlọ́wọ́. Ìwọ ọ̀run ìrànlọ́wọ́ wà ní báyìí lọ́lúwa
2: wí.
4: Sí ní ìsinsìnyí. Ọ̀yọ́ ọ̀yọ́. Ọ̀run ìrànlọ́wọ́. Olúwa ni wọ́n bá rẹ̀.
2: Oh my God.
4: Mo dúró mi ò dádúró. Mo sọ̀rọ̀ mi ò dáṣọ. So le sàmì. Àwọn ràn ọ́ lọ́wọ́. Àwọn ràn ọ́ lọ́wọ́. Wọ́n ní gbàdúrà olùrànlọ́wọ́ méje fún ẹ. Lẹ́nìí olùrànlọ́wọ́ méje. Gbé omi kan sọ́dọ̀. Gbé òróró sọ́dọ̀. Náà jẹ́ gbàdúrà méje. Kí àwọn àdúrà yẹn máa bọ́ sórí omi
2: yẹn.
4: Ẹ̀gàdá ìlú. Ẹ̀gbàdúrà. Àyè ẹ̀gàdúrà. Olúwa rán yàn sí. Àdúrà àkọ́kọ́ rẹ o. Olúwa lónìí. Ẹran ènìyàn
2: sí.
4: Àwọn olóore. Ẹran aláàánú
2: sí.
4: Àwọn abánigbẹ́rù ọ̀yàn. Ẹran ìrànlọ́wọ́ sí. Ẹran ènìyàn sí. Àbí tí ogun ìgbàgbé ń ja èmi. Ẹṣẹ́gun yẹn báyìí. Jẹ́ kí olóore rántí
2: mi.
4: Àfi kó gbà ó. Jẹ́ ká láàánú rántí
2: mi.
4: Olúwa jẹ́ rí ìrànlọ́wọ́. Láti ibi gíga. Jẹ́ wọn rántí. Jẹ́ ká rántí. Kílẹ̀ tó sú. Ẹ̀yin tó ló ń fẹ́ lò fún mi. Tẹ fẹ́ lò fún ọmọ mi. Tẹ fẹ́ lò fún ìyàwó mi. Ẹ rántí. Lónìí ni
2: o.
4: Yo,
5: Ori ralawa, ori ralawa, ori ralawa, ori ralawa, ori

0: praise the Lord. Orúkọ mi ni Godwin Franca, a ń gbé ní Odogunyan. So ẹ̀rí mi àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ti lo ìjọ yìí sínú ayé mi gan. Tẹ́lẹ̀ mi ìgbàgbọ́ nínú ìpè yìí. Gbogbo àtọ́kọ mi mú mi wọ bí. Mo wá sọ pé pé èrò tẹ̀ ti pọ̀ jù bí pé ṣé ò ti lérò níbí mi nílé lọ. Mo ṣáà kúrò ń bẹ̀ mọ́ lọ.
1: Àwọn ní irú èwo irú ṣọ́ọ̀ṣì wo ni wọ́n láìkì?
0: Mi mọ̀ pé iṣẹ́ ìyanu tó bẹ́ẹ̀ bìbà ìlérò fi pọ̀.
1: Ókè orúkọ wọ́ọ̀rì kan mọ́lẹ̀ ń bẹ̀ ni ọ̀rọ̀ rẹ ti yé mi ó yá.
0: Mo ṣàwá ṣọ́ọ̀ṣì kan ní ìtòsí ilé wa tí mò ń lọ. Tó ìgbà tó wá yá tí bí ọkọ mi ṣe sọ fún mi jọ yìí pé pé new site àwọn náà fẹ́ ṣe service ò ṣé mo máa wá mo ní ẹ jẹ́ kí n lọ bọ̀ tẹ́rù bá ti pò mi máa sá padà o. Ó ṣàn yọjú sí mi lẹ́ẹ̀mẹwàá pé oògùdọ̀ ọlọ́run oògùdọ̀ ọlọ́run. Ó dẹ̀ níṣòro kan táàmì àtọkọ mi ti ń làkọjá tó sọ fún mi pé a máa lo oògùn. Pé oògùn yẹn 24,000 ni a dẹ̀ máa lò fún 14 days. Tí bá lo ọkọ mi náà máa lò. Owó yẹn dẹ̀ ti pò jù níjọ́ kọ̀ọ̀kan fún 14 days. Mo ṣàdé
1: ìgbà ìjọ. Ok, ajọ́ kọ̀ọ̀kan 24,000.
0: Bẹ́ẹ̀ni.
1: Times 14. Ẹyin tẹ́ mo máa tiẹ̀ mọ iṣẹ́ o. Torí kò láìkí ṣọ́ọ̀ṣì lérò bóyá.
0: So mo ṣàwá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run níjọ́ yẹn bá ṣe dé ìgbà yìí. Tí wòlíì wa wọ́n làwọn iṣẹ́ torí òkò dé ni pé wọ́n mú kíní kò wóróró báyìí pé ká dà sínú omi àti òróró. Mo wá ní mo ní jẹjẹ ń tra ilé wo torí kẹrin wọn yẹn a ti gbìyànjú gbà tí ò ti bọ́ sí ọkọ mi ní kí kúkú ṣe pá nídìí ọmọ yẹn bẹ́ẹ̀ yẹn náà pé ká gbójú kúrò ń bẹ̀ pé kò kúkú tì sówó. So ìjọ yẹn báyìí bí wòlíì ṣe ní pé pé ká tọrọ nǹkan ńlá ká tọrọ bí nǹkan tó bá jọ wá lógún gan èmi ò tiẹ̀ torí pé torí mo ti mọ̀ pé tí mi bá ti ṣe oògùn yẹn mi lè rí nǹkan tí mò ń wá. Gbọ́n mi kọ́ wà tí ò dẹ̀ tí ìbímọ tóun náà wojú Ọlọ́run wọ́n ti wà ní 7 years in marriage. Mo ní àwọn olóhùn tiẹ̀ fẹ́ gbọ́n mi lọ́mọ. Wòlíì wá ní tó bá ti ń béèrè fáwọn ara ẹ̀ kó máa béèrè fáwọn ẹbí ẹ̀ àwọn ẹbí mi mo ti à ń béèrè fún. Èmi yẹn kọ́ ní òòtì ìbéèrè fáre bó tiẹ̀ jó bìrì. Kí n tiẹ̀ mọ̀ kí n ti mọ̀ pé ó máa yá bẹ́ẹ̀ yẹn kí n ti béèrè méjì. Mi mọ̀ so Ọlọ́run ṣàwá.
1: Ẹ patẹ́ wọ́n fún Jésù. Ọlọ́run á wo ọmọ yẹn á dá
2: sí. Amen.
1: Ẹ dẹ̀ máa rí ìyanu.
2: Amen.
3: Pàdúà gbogbo ọ̀rọ̀ òdì tó ṣiṣẹ́ lára rẹ̀ kò gbiná dẹ̀ kò gbiná kò gbiná gbiná gbiná fọwọ́ sọ sọ pé mo mọ̀ mo máa ṣe rere mo mọ̀ mo máa ráàánú mo mọ̀ mo máa dọ́kẹ́ mo mọ̀ ẹni òkè ni mi ò kì í ṣẹ́nilẹ̀ bí ọ̀tá tiẹ̀ gbógun máa borí bí mo ṣubú máa dìde. Bí mo bá wà lẹ́yìn, mà déwájú torí àwọn tó dúró di Olúwa yóò tún agbára wa ṣe. A ó fi ìyẹ́fọ́ bi di, a sáré kò ní rẹwà, a rìn àárẹ̀ ò ní mú wa. Mo gbàdúrà fún ọ, wọn ní dọ́dú o. Mena aka àdọ́bí àlẹ́zà, ebèbèdú adáyà, gbogbo adánidúró, Olúwa sá wọn nídà. You are unstoppable. Fọwọ́ sọ̀yà, I am unstoppable. Sọ bẹ́ẹ̀ sókè. Sọ bẹ́ẹ̀
4: sókè.
3: Ìpinnu tó máa nínìyẹn.
4: Mo
3: fi ọjọ́ àánú ṣe awẹ́ wa. Ọjọ́ àánú mo fi ṣeré. Ọjọ́ tó máa yí nǹkan padà
4: ni. Tó
3: bá ti kúrò ní yàrá ìpinnu.
4: Àti
3: ìgbàgbọ́. Ó di yàrá àdúrà.
4: Yóò
3: àdúrà láti yí nǹkan
4: padà.
3: Pẹ̀lú agbára ìwà
4: mímọ́.
3: Ẹ sì sá. Gbogbo ọmọ ilé ṣe rere.
4: All your children can prosper.
3: Bẹ́ẹ̀ni sá.
4: Yes, ma'am.
3: Egebe nuna. Yes, ma'am. All your children can prosper. Arọgọ bí alegeleji. Mẹ̀dú alede pẹ̀lú àdá.
4: Ẹ̀mí mímọ́.
3: N tó bá ti pè wọ́n náà ń jẹ́.
4: Wọ́n ti kọ́ tẹ̀mí tó tẹ̀mí.
3: Orúkọ tó bá sọ wọ́n ni.
4: The name you give
3: me. Orúkọ tèmi báyìí.
4: My own name.
3: My name is Blessing.
4: My name is Success.
3: Bínú sí mi
4: pé
3: mo lè mọ́ dè ní o
4: mo
3: ní àbẹ́ mi àyè nékèké lè bẹ̀rù àṣà ìbàdú lè àdá ta ló lè kọ́wọ́ bọ̀ náà kí náà má jó mi ò gbàjẹ́ lọ́wọ́
4: wọ́n
3: àdẹ̀ lè bá yẹ̀ mọ́
4: lọ́jẹ́
3: ọ̀gá ìwọ ni o mọ̀ gbéra ẹ lẹ̀ lọ́jì náà ẹ jẹ́ ká pọ̀ àwọn ẹlẹ́rìí wa
4: àbẹ́gbàdúrà.
5: Orúkọ mi ni Esther Muni Ọlọ́run. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ọtọ́rítì. Èní ni àkọ́kọ́ tí màá kọ́kọ́ rí wọn.
3: Èmi gan orí yín rí.
5: Bẹ́ẹ̀ni sà mi rí yín rí sà. Ọmọ yín lórí afẹ́fẹ́ ni mí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìpè yín tó ń ṣẹ́ ogun oríṣiríṣi nínú ayé mi. mo bi olorun alaye ga ni o mo dupa lowo olorun alaye nitori pe emi ti mo duro mo je eni to ya pe mi ko si eni to nse anu fun mi be ni ṣugbọn nipa ti adura ori afefe baba mo ri anu gba ikeji emi ti mo duro yi mi fura ra mi ki nse ohun kan rere ohun ayo kokan ri bo mo dupa lowo olorun fun olorun alaye ni emi ni ati bi jeta ti mo ti gbo tori ko si mo ma ngbo program yin ni araro be ti ni ijeta ati ana yen mi raye wa sugbon bi mo se sumoju okan mi o bale moju leni emi yen sa so pe ki n lo mi ti e pp e mi ti e se ni ti mi rogan bi mo se so fokan mi ko so mo to mo so fokan mi pe ko jo ohun gan lo bi se mo ni ko jo ko gbe mi de odo baba authority ko gbe mi de ibi tori mi mo be awon lo gbe mi wa bi laaro e mo de dupa lawo olorun o ni eri kan ti mo fe je eri yen ni pe ni omo omo mi kan wa ni uk o ti lo o ti bimo o sohun o wa fe se wedding ni osu ni on 30 osu so iya iyawo yen o sabe si ni lara pe dodon ni kan wa se nkan won ti se won ti wo so tan ti se court wedding kan to lo pe kan wa san kan ri omo yen o de ti ni iwe igbelu nkan yen wa o wa o ni gbogbo idile lara gan to je pe an saso tun saso mu wa ni o mo wa ni mo wa pe omo yen mo ni se oni igbagbo mo ni baba kan wa o mo ni baba authority ni mo ni mi mo won ri o mo ni be tori afefe ni mo ni mommy mi iya mi mo ni o n gbo o mo la awon aunty mi gbo mo ni gbogbo wa lo n gbo mo ni so igba to wa ya asam ti baba n fun wa lara aro yen na mo send e si mo wa dupe lowo olorun baba authority omo yi wa pe lana pe ati iwe toun ati tiyawo pe won ti fun
3: ah e ti de and now what sibi kin pase
6: stretch your hand this way as I authorize
3: mama ilohun o se kan re
6: she said she had never done anything like celebration
3: but to ti join wa
6: but since she joined us
3: o bere si se kan
6: she started to do it
3: mo fi ma jemu yen gbadura
6: that same covenant I used to pray for you
3: and mi meta hello ma serere
6: amen amen amen
7: my information is that
8: this information very well
7: ibikibi to ba wa
8: anywhere you may be
7: ni aro la
8: tomorrow morning
7: madam valeria ibikibi to ba wa
8: anywhere you may be
7: ni aro la thursday
8: tomorrow morning be thursday
7: mo tutu so
8: I say it again
7: ibikibi to ba wa la
8: wherever you may be tomorrow morning
7: ani special meeting
8: ani akose pade
7: oluwa soro
8: the lord has spoken
7: o ni won da awon kan duro
8: he says I'm about to delay
7: only one gbaru ogo lori awon
8: so we dey take load of glory from there
7: oluwa soro
8: the lord has spoken
7: only awon kan ti gbadua
8: he says I'm afraid
7: won gba awe
8: they have fasted
7: ore si
8: aja yet no answer
7: only woli
8: he said my prophet
7: en ko won jo laaro
8: gather them tomorrow morning
7: want to
8: make
7: oruko jesus
8: in the name of jesus
7: mo fojo de pade
8: don't be literally of just spoken
7: oluwa lo so
8: the part of God has said it.
7: Yo si gba ola.
8: And if you shall deliver
7: you. O ni bi wa ba gbagbo.
8: He said if you can believe.
7: A o gba ola.
8: You shall be saved.
7: Ati iwo.
8: You.
7: Ati ara ile.
8: And your household.
7: Ma ri o.
8: I will see you.
7: Laaro ola.
8: Tomorrow morning.
7: Gbogbo eyan.
8: Everybody.
7: Oluwa ni aso to ba da ni
8: ko. Lord is the best of your God to put
7: up. O si pase fun mi.
8: And he commanded me.
7: Fun ni ororo meji.
8: To give you two oils.
7: Gbogbo ete wa Lagos
8: state. Lord of you in Lagos state.
7: Eya ara Abuja.
8: Lord of you in Abuja.
7: Se mura.
8: I hope you are ready.
7: Yo da fun
8: yin. Eja gbe mi ti.
7: Loruko Jesu.
8: Amen.
9: Oruko mi ni Lady Evangelist Funke lati lugbe mo fe dupe ni owo olohun fun ohun lati olohun se nu aye mi do mo ma gbo program tele lati ori radio so gba ti won ti fun wa ni quick notice mo ti call e kan ti lati 2023 mi o ti e border ti lo be so ma yen wa fun wa ni quick notice mi o gbegbe se bodie rokan pe a lo gba le mi ma toko mi ati gbogbo awon tajo wa le awon meta la gbe inu ile yen oni kan kuku ni flat ti e ma yen ti ro pe ko ti won to expect pe mi kan le fi won le but to the glory of God gba ojo kan mo se lo be niyan ile iyepe ti mo bu wa lati ori oke ogo ni badan mo wa gbe arin palo palo ninu ile yen mo wa gbin iyepe ti ori oke ogo yen mo wa bo mo le nbe mo ni tolorun sa mo jo ba ti ko ile ipari kila lodun to de pe se ma fi binu ju radio mi ma ju sinu odo yen pe to ba ti ko tori ma ni ti ro pe a ni option lati 250
7: odo odo wa legbe leyin ni
9: o ni odo kekere ti ojo ma gba koja lo ki se ko po
7: ibe le fe ju radio yin si
9: mo ni be mo ma ju radio yin si igba to pe ni e awon yen ti wale wo rile dupe kini won lobson dupe kon kon sa ku tu continue be yen o se pe mi ni mo wa fun ni on the 5th of January ko do fun mo ni lala olohun le duro o ni owo teyan ba fe gba pe ending of December leyan le gba jo to ba fe gba mo ni ko sa duro ni rara wa ni oke ko si wahala gbogbo kan ti mo ni mi o mo ko le to awon to kan le ni mada won sa ma ni gi o le to won ni zi ko le to gba to ya gbogbo e sa to debi pe gi to ni ko le to o tu so wan tu fi se login POP wa ni madam olohun wa leyin o wa sa ma so be yin ma ni olohun sa mojo o fe dupe ni olohun pe olohun pari leyin emi ata omo mi be la wa bayi olohun lo ma pe osu kan ti ati ko sibe to mu de tu ma ra radio mi la ro lati ba ti kuro nbi mi o lodun yen mo
3: so eh so radio nu mo
9: mi o so yen nu mo mu fe ra tutu mi la ro la godo mala to ma la odudu yen lo
3: iro ni o
9: o to ni o
3: somebody shout hallelujah o
10: yo da fun
3: me da problem
10: sorry ni ojo west
3: today be Wednesday
10: gbogbo eyin ti e gba ipe
3: all of it I believe in this commission
10: o fe dan kan pada fun
3: yin sister about to be restored
10: no we so
3: clean lift up your hands
10: so pe ki laye ti gba
3: lo what does it want to give from me
10: mo gba pada
3: I take them back
10: ki ni won ti gba
3: lo what does it take from me
10: mo gba pada
3: I take them back
10: oyo oyo oyo
3: gbogbo
10: ti aye
3: ki laye gba lo mo gba pada mo gba pada mo gba pada mo gba pada mo gba pada mo gba pada mo gba pada
10: It's very, very important.
3: A name has given unto us. Have confidence that I can take it back.
10: There is nothing that they take from me that you cannot get. Even double.
3: They took it from me.
10: Number three.
3: Fight for your freedom. Don't toy with your
10: local person.
3: You need to fight.
10: You don't need to keep quiet.
3: Oh, that can come out.
10: You
3: need to shout.
10: You wouldn't leave your family stranded like this.
3: Oh,
11: Freedom Apostolic Revival International Ministry.
10: is the name of the account.
11: Or you can use our Echo Bank account. Echo Bank account is 097-000-3215. Again, Echo Bank account 097-000-3215. Freedom Apostolic Revival International Ministry is still the name of that account.
10: I can use the First Bank account also. First Bank account is 20-14-65-1906. Again, First Bank account 20-14-65-1906. Ojo Sam of my Lord Jesus is the name of the account. For inquiries and details, call us on 081-123-2 in five places. Or you can use 070-81-16-4090. God bless you.
12: I want to learn.
10: Those that after you.
12: Oh, ni bow.
10: Hey, man, don't let me talk with you.
12: I want to know my fire, yes.
10: Those that want to waste your life.
12: I want to know my soul.
10: Hey, man, don't have wasted.
12: Mokbon, ye pe.
10: I had the best that.
12: Oh, jagu ajayi.
10: You have overcome.
12: Oluwa mi ti di de ni no gore. Oti mono me do mo yi gwa mi gwa da si de.